0: adominira
1: amen
0: wa adominira
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: gbogbo awon to ni testimony ngbogun ba se eri ma sele sorry by next week mo fe gbo testimony e mo fe gbo eri e mo ko set the eri ti e si ori number yi 08082088888 send the eri ti e sibe tori wa ni testimony But you want the testimony.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: You want the testimony.
1: Amen.
0: In the name of
1: Jesus.
0: Bobby, sir. Nenu awon eri to wa nbi mo fe ko fara bale to ba tin gbo eri ye ko mo fi claim we ko mo gbadura ko mo gbadura pe eri ti mi gboro de lori kan bayi mo gboro ni testimony e ja doke lo
2: daddy mi na ti le ri o
3: oruko mi lati ejo igbe mi o o se ni pe last week Sunday mo wa ni church en ti mo se pade ti mo fe fe o wa pe mi o wa so pe mo wa church ma ti mo sha ja de lati church mo wa pe pada mo sha ri pe no bi ohun lo o try no be ti ko lo mo o ke bi a mo no fun ya ni network yi mo se wa di arojo monday ni bo se wa pe mi ni lo ba ya pe won kidnap ohun o pe ki ma bo ohun dupe lowo olorun ba so ta olorun se o ilo lo wa wa ba lo ba so pe ago woye ago woye lohun lo a sha se o sha wa le Bode ise ze se gbo lati Port Harcourt wa si Ekun bi bayi ko mo bi kokon so ngba to de mo se ni ah o ni kokon to wonder ni pe ohun to jade ni le laro ohun si ororo gbe ka won yen ohun si sinu omi ohun si we ohun to jade laro ki kon yen to wa sele so pe ohun ko wonder pe tori awon to mu pelu bon lo de so pe won ka won lo pa ohun ohun dupe lowo Olorun pe ohun o doku lojo to mu de ni o de dupe lowo Olorun pe ni o ye jebi lori e o dupe o ori mi ni e olorun si bi e bo se o olorun aba mi so ija gbo o bi o se mo dupe o
4: Hello sir, e kaaro sir. Emi na leri o, mo leri o, eri okan je mi ni o. Lati 2025 lati last year February leri e, eri okan je mi ni, oruko mi ni o. Àwọn ohun láti ló mọ̀ wé ó ní kọ́sítọ́mù mi kan tí ó fẹ́ fún mi ló mọ à ń pè ó wà ní pé àpé kí n ṣe sùúrù fún para ìyàwó òyà gan póun ti gbé káàkiri pé kò síbi tóun ti gbé lọ ó ṣáà máa ń kọ̀ǹpẹ́ máa ní à ó wà ní ti máa mọ ibi tí mo lè mú lọ́mọ ní èmi ò ní bí kankan tí mò ń lọ ju ṣe bí ọba lọ pé mi dẹ kó dẹ́ ṣe gbọ́ àgbọn mọ ráì pípẹ́ tí mi lè ṣe má gbọ́ prógráàmù láràárọ̀ mo wá ní mo ní omi àti òró pé kí n bá lè fi ran yàn sí tó bá máa lò ó ó wá ní àkí fi hàn yàn sóhun tó máa lò ó ó ní ara máa ń jẹ àwọn òyìn yẹn jẹ pé kò ń sùn púpọ̀ wọn máa pariwo mo bá dẹ̀ fi hàn yàn sí ó bá dẹ̀ dijọ́ kẹta ó bá pè mí pé madam dáàtì ọwọ́ tánà mírèkù o ìdẹ́dú mírèkù o mo ní mírèkù ní dáàwọ̀tà dáàtì òróró wíyù gí mi wọ̀ wẹ́wẹ́ ó ní òróró kan tí bàbá fún wa ní 2024 tí mo lọ lúfà pé tí mo tọ́jú ẹ̀ sílẹ̀ tí mo lò díẹ̀ dẹ̀ òróró yẹn ni mo wá bu òróró díẹ̀ mo ti máa fi ránṣẹ́ sí oní dáàtì wọ̀k wẹ́wẹ́ ó bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà tó ń dúpẹ́ mo ní kó dúpẹ́ fọlọ́run bí èmi kọ́ ló máa dúpẹ́ fún so láti 2024 yẹn ẹ̀rí ọkàn yẹn ṣáà ń jẹ́ mi tágbára àwọn èèyàn tó ń jẹ́rìí ẹ̀rí ọkàn wọn máa jẹ́ mi pé ẹ̀rí yìí jẹ́ kí n jẹ́rìí bá tó bá jẹ́rìí báyọ̀ ní ẹ̀rí tiẹ̀ náà máa ṣí èmi náà láwọn ẹ̀rí rẹpẹtẹ o àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ yóò ní dókòwò bàbá iṣẹ́ ìránṣẹ́ yóò ní dókòwò òkè òkè òkè lẹ́ máa lọ tó gbàdúrà fún yín ọlọ́run máa gbàdúrà fún yín bàbá o.
5: ọlọ́run mo dúpẹ́ èmi náà ti lẹ́ẹ̀rí o orúkọ mi ni esther abọ́sẹ̀dé adéníyì láti ìlọrin ìjọṣe bí ọba branch ìlọrin mo dúpẹ́ fún ọlọ́run ọlọ́run àánú òróró breaker oil tán fani last week ọmọ kan wà tá a jọ ń gbélé ọmọ rẹ̀ wá rìn ọmọ yẹn tún wọ ọdún kan àtàbọ̀ níbi ó bá jòkó sí mẹ́rin náà ní ìgbà tó sí tó bá lọ́ọ́ jòkó yóò kẹsẹ̀ sẹ́yìn mo wá sọ fún ìyá ẹ̀ pé ṣé ó nígbàgbọ́ pé màá fún ní òróró kan pé ogun tèmi nìyẹn òróró ṣe bí ọba pé ogun tèmi nìyẹn pé ṣé ó nígbàgbọ́ ó lóò nígbàgbọ́ mo wá fún mo ní kó mọ fi pa lára kó mọ fi pa lẹ́sẹ̀ kó mọ na ẹsẹ̀ pé tó bá tó ọ̀sẹ̀ tó tẹ̀lé pé láṣẹ ọlọ́run agbọ́rọ̀ ọlọ́run bàbá ṣe bí ọba pé ọmọ yẹn máa rìn mo wá fún ọba ó sì ń lò ó ọ̀sẹ̀ tó tẹ̀lé lódodo àti lótìtọ́ ọmọ yẹn dẹ̀ rìn omo yen bere si yin mo yin olorun logo mo dupe lowo olorun baba se bi oba ipe yin oni ipe yin koni baje o loruko jesu ateyin ati dile yin ni faragbota ni faragbofa loruko jesu olorun ma teyin to ajo ifami roro yan yin oni gbe e ni fi emi yin ati dile yin sise iranse loruko jesu olorun tun mo fun yin ni agbara ko agbara ni oruko jesu
0: ah sapo oluwa
1: oluwa
0: eri temida
1: eri temida
0: oluwa fun mi ni eri
1: oluwa fun mi ni eri
0: eri ti abo
1: eri ti abo
0: ti sago
1: ti sago
0: ti buko
1: ti buko
0: oluwa fun mi leri
1: oluwa fun mi leri
0: in the name of Jesus gbogbo eyan ni eri wa fun mo gbadura wa ni testimony
1: amen
0: wa ni testimony
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so on Thursday oni Thursday o se pataki o gbogbo branches wa pata won fi ami ororo si owo e agba agbara kan mo du olowo ti o ki je ke yeko lati yori awon agbara yen o ki je ke ko owo jo lati se nkan gidi afẹ mo kuro lori oluwa break e
1: amen
0: gbogbo emi igbese jade
1: amen
0: ta ba ti ano eto owo e o wa bi si oro e oluwa mo gbese mi kuro loruko jesu ogun aye re se
1: amen
0: wari anu
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: lagbara olorun ma wa ni badagri ni ola lagbara olorun ma wa ni oko afo bus stop along ilogbo remi road at the back of orimolade church leyin church orimolade gangan ibe ni church yen wa ibe lati pade lagba olorun laago mejo laaro la a ma pade nbe loruko jesu wa ara anugba
1: amen
0: number 2 a ma wa ni badagri number 2 yen ni ganibo ni topa opposite mtn ni stadium ibe lati pade lagba olorun church wa ni mowo badagri number 1 ma wa nbe lola yen ni ago mejila lagbara olorun ta ba ti kuro ni oko afo lagun mewa a ma lo si badagri number 2 ni ganigbo ni topa lagbara olorun loruko jesu wa ara anugba
1: amen
0: mo ni wa ara anugba
1: amen
0: oro re o dayo
1: amen
0: wa de si bi oba
1: amen
0: gbogbo eje mo olorun te wa ni badagri eja pade pa ko ruru ye dani ruru white ye mo fe ko dani bẹẹni gbogbo eyan ọmọ náà tẹ wà ní badagri ẹja pàdé a ní ọrọ rẹ gbọdọ gbọ lórúkọ jésù ayé rẹ á dìde
1: amen
0: sọ pé ayé mi máa dìde
1: ní
0: aago mẹjọ ẹja pàdé lórí social media wa lágbára ọlọrun lẹ aago mẹjọ nigeria time a máa wà ní orí youtube bàbá síbi ọba tv ẹja pàdé mbẹ a máa wà lórí facebook apostle doctor smo mustapha jp baba sibi oba lori tiktok iye awon eyan mo se npe baba sibi oba 1 ni ori tiktok ati baba sibi oba iwuro ona mejeji ni tiktok ama wa nbe ni instagram ama wa ni baba sibi oba official lo follow wa loruko jesu wa ara anugba
1: amen
0: so pe ma ara anugba lagbara olorun ekiti state e ma mura ni ado mbo osogbo e ma mura sile woli mbo loruko jesu oro ra dayo
1: amen
0: gbe ta fe jole si jerusalem e ku mura ma tun fun yin ni number lola ah ko ti peju o le lo be ni o ma to package wa you fit fly iwo na le fu loruko jesu wa dide
1: amen
0: wa dide
1: amen
0: gbe te fo woli lo re lo ni mo gbadura fun yin iboko olorun ati anu re ko wonu aye re
1: amen
0: ore re to fu se re sey irugbe ni loruko o ma di eso fo
1: amen
0: aye ra dide
1: amen
0: wa de se bi oba
1: amen
0: mo bless apere wa gbo e mo ri bonu bo eje jesu o ya gbagbara
1: amen
0: gbagbara
1: amen
0: gbagbara
1: amen
0: gbagbara
1: amen
0: gbagbara
1: amen
0: gbagbara
1: amen
0: gbagbara
1: amen
0: gbagbara
1: amen
0: mara anugba
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: gbogbo olojo ibi atoni wedding anniversary mo gbadura fun yin loruko jesu emi re ma gun
1: amen
0: anu yo darapo mo
1: amen
0: yo darapo mo igbeyawo
1: amen
0: aye ra dide
1: amen.

orí bàbá ìbáyọ̀ máa sọ tẹ́lẹ̀ orí tiẹ̀ náà rọ̀ mi. O ti rí bẹ́ẹ̀. The name of God the Father, God the Son, and God the Holy.

0: Ogbosona Church is going to be mighty because ipade ti eniyan gbodo fi se awewa ni agbara Olorun. Ogbosona Church en lo a lo an lagbara Olorun Sunday service ti nbo yi isin only communion meji meji ni and Joseph Akiki and ni gbogbo bi ta ba wa na lati mo mo mo pe only communion
1: family wa o ti le ni 20 years o ti je pe gbogbo omo ti mama mi bi gbogbo won ti ku tan
2: ombo ogun kinu sare na we so baba yango je wo oni apere kan ni omo melo mama yin bi ebo
1: arun emi ati omo kekere kan na laku awa meji
2: na we mejeji so meta ti lo wa ka eyin ayo wa fijo mi mo ni o fun wa e gbogun afijo mi lati oni lo o mu afijo si mi lo sida
1: so o wa sele pe igba ti eto ku ni bi adun merin ni isin tin ba ti wa sun enikan o jade lara ganan yo so pe taiwo dije o ti ya mo ni bo la nlo o lo ye ki nlo ba awon egbon mi mo ni ah emi o se ta ku
2: won mo bo yo ni ki won mo bo boya ja mo nlo bi to ye ka won yoku na wa en be ran olodede toru toru en be ran awon mo to bi olodede toru toru bo lu won se nbe ti emi en be laye mo alase a joku mo bi lo ko ti won pe ile Bíbélì ní ti ojú wa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti gbogbo ẹni tó tẹ̀dó sínú ẹ̀ bọ́ ọ má ṣe àmì ilẹ̀ àgbè mi.
1: So
2: mọ̀mọ́ sídà.
1: Ó wá di wípé mo ti kirikiri ṣọ́ọ̀ṣì débi wípé ogun ìlú sọ mí di alágbèrè ẹ̀sìn kò síbi tí mi ò kí ń lọ ṣùgbọ́n tí n bá ti wọlé lálẹ́ nǹkan yẹn á sáré wá ó lè faṣọ mọ́ mi lára tàbí kó fàmì kó sọ pé kí n dìde ó ti yá orújọ kan mo sáré jáde gbogbo èèyàn ní kí lóde mo ní ẹ wá wo ẹnìkan wọn láwọn ò rí.
2: Ọwọ́ ìwò ní fìyà jẹ ọ́ tá lọkùnrin burúkú tí máa ń mú àlá ibi wá tí wọ́n máa ń bà. Oh my God ẹgbẹ́ ọwọ́ lórí

0: tí mo sọ yìí mo ti ta gbogbo aṣọ láti fi ṣoògùn ṣùgbọ́n kò ṣe sóńjọ tí màmá wá pè mí wípé àwọn bẹ́nìkan ṣiṣẹ́ kò fáwọn lówó mo wá lọ́kàn wọn ń fa mi bí mo ṣe dọ́dọ̀ wọn náwá láwọn múra ṣọ́ọ̀ṣì wọn ní kí n kà lọ mo ní mi ìfẹ́ lọ ṣọ́ọ̀ṣì mọ̀ wípé ó ti sú mi pé mo ti ṣoògùn gan kò ṣe náwá ní kí n kà lọ bá a ṣe dé bí ń jọ yẹn wíwá ta wá tán gbàdúrà omi tí mo rà yìí tí mo gbé lọ mo ṣe délé tí mo domi yẹn nínú yàrá gan mo ti fi wẹ̀ yàrá ni mo ti tú sọ
1: ẹ̀jì tó mi
0: mo ní kí n rí n tó máa ṣe ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo sùn tilẹ̀ fi mọ́ nǹkan yẹn ò wá sọgbà tó díjọ́ kejì làwọn ẹni yẹn bá tún yọ ọkùnrin kan àtobìnrin kan ní ẹ bá ní ṣé ta ni máa ṣe nǹkan rẹ ní ọmọ ìyá rẹ tí wọ́n sọ pé o fẹ́ kọ́lé àwọn ní kó lọ báwọn ẹ̀gbọ́n rẹ àwọn ò ní jẹ́ kó o ṣe mo wá sọ fún wọn mo ní ẹ wo omi tí mo gbé dání mo ní omi ọlọ́run òjijì ni mo lọ́lọ́run òjijì ọba yín wí ẹ padà lẹ́yìn mi ẹ jẹ́ kí n ṣe nǹkan rẹ ọmọ mi nìyí mi tí ìṣetán kù náà bá lọ láwọn àtijọ́ yẹn níjọ́ tí wọ́n wá ní ká bọ́ síta tán fún wa ní jọ́tà mo wá mú jọ́tà yẹn mo máa ń fi sígbèrí mi tí n bá ti fẹ́ sùn lálẹ́ omi tí mo rà ń bí mo máa ra mẹ́ta màá tún kan sórí tán pátápátá ní yàrá lálẹ́ màá kó sùn màá fi jọ́tà yẹn sígbèrí mo ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mi ò rí ogun yẹn mọ́ ìtòkùn nìkan náà wọ́n dáko lọ mi padà torí gbogbo nǹkan ti tán lára mi.
1: ẹ fọkàn yín balẹ̀ nígbà tẹ́ntí ń lè nígbà tí kọ́kọ́ padà nǹkan bẹ̀rẹ̀ sí dúró màmá láwọn ti gbogbo owó sóògùn tán ìlú wo lẹ ti wá ìmọ̀lẹ́.
0: ọ̀yọ́ nǹkan náà mo lọ ṣe ń bẹ̀ ẹ̀ oògùn ni mo lọ ṣe.
1: lẹ́bàá kúkú dúró pa.
0: nígbà tí ò sí owó kan.

0: gbogbo ẹni tó rìn
1: jù sí mi. Ẹnu àìsàn ti mi sọ.
0: Ẹjọ́ báyìí
1: jùlọ. Let them go with it.
0: Oya
1: duro nípa jẹ́.
0: Bàbá
1: ọmọ
0: mi mi mọ.
1: Gbogbo ẹni tó rìn jù sí mi.
0: Ẹjọ́ báyìí jùlọ. Gbogbo ẹni tó rìn jù sí mi. Ẹmọ báyìí jùlọ. Gbogbo ẹni tó rìn jù sí àwọn ọmọ mi. Ẹmọ báyìí jùlọ. Ẹmọ báyìí jùlọ. Ẹmọ báyìí jùlọ. Jésù Olúwa wa.
2: Ní àti ọ̀wọ̀ ni mo ti wá sí ìbá. Ó jẹ́ ìyàlẹ́nu fún mi. Ojú mi ò tẹ̀tí rí bẹ́ẹ̀ rí mò ń gbọ́ ni. Ọmọ mi yìí ọba lolúwa lorúkọ ẹ̀. Mo ti wá sí bí mo bá dájú ni mo ní mo fẹ́ jẹ́rìí ságbára ọlọ́run. Wọ́n ní dádì ò sí lára àdùn wọn ò gbà fún mi mo tún padà sí ọ̀wọ̀. Ọmọ yìí kò tí ju ọdún mẹ́ta. Wọ́n ní ó ní appendix. Mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n ní appendix. Bàbá ẹ ṣáà lọ sí Federal. Wọ́n ní wọ́n gba 120. Wọ́n ní kọ́ lọ ra gbogbo nǹkan tó fi ṣe. Wọ́n lọ rà wọ́n ló jẹ́ 85,000. Mo wá ń gbọ́ program dádì. Mo wá ní hà. Mo ní oyin. Mo ní òróró. Mo ní omi. Mo ní màá dán ìgbàgbọ́ bàbá ẹ̀ wò bóyá lóòótọ́ ni bóyá mágìkì ni mo ní màá dán wò léni. Mo wá lọ gbé ọmọ yìí nílé bàbá ẹ̀ torí ilé wa ti ra ni ilé tó kọ́ tuntun tèmi ni. Mo wá lọ gbà lọ́wọ́ ẹ̀. Mo wá gbé lẹ́sẹ̀. Mo wá ní ọlọ́run ọtọ́rítì tó bá pé lóòótọ́ lóòótọ́ ni pé yìí. Ṣé àjẹwò ara ẹ̀ kí n mọ̀ bí màá ṣe máa tẹ̀lé ẹ títí láéláé. Bí mo ṣe gbọ́mọ yín lẹ́sẹ̀ nìyẹn. Mo wá mú òróró yìí. Mo wá bù sí lẹ́nu. Mo wá bù sí ibi. Mo wá tún mú omi mo bù sí. Mo mú òróró yìí mo bù sí. Mo kí gbé. Mo gbàdúrà lọ́gán. Ìkíní yìí bẹ̀rẹ̀ sí lọ. Ọjọ́ kejì ọjọ́ kẹta bó ṣe gbẹ dànù nìyẹn. Mo ní ẹ́ ó yà mo ní à ojú mi ò tí ì rélé irí mo ní kó tún gbé padà sí ìfẹ́ ẹ̀dà yẹn kó tún lọ wò ó bó ṣe gbọ́mọ yín padà.
3: Ẹ fọ́ nílé gbogbo.

0: together.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ gidi gan ni.
2: Ó lè mọ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni.

0: àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀!
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: My brother, I hear say Lafarge don't change name.
3: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of Ethereum construction for this week

0: ẹtí pé wá.
1: Ok o, Joseph tó kọ̀ mí láti ṣàlọ́. Ní nǹkan tó fẹ́ sọ nípa ẹ̀dẹ́gbà ni pé àwa gan igi ó wà lójú wa, à ń rí pẹ́ẹ̀kì tó wà lójú ẹlòmíì. Ibù ká tó sọ̀rọ̀ ti fẹ́dra, ká tó dé Abuja lọ máa wo bọ́n ṣe ń ṣe tó, ká mọ̀ bọ́n ṣe ń ná ti local government wa, ti state wa, ká mọ̀ yẹn. A ń wọ tọ sí Abuja, èmi ò sọ pé ká má yẹ Abuja rẹ̀ pọ̀ jù. Ilé ìṣúná tó tẹ̀sùn mọ́ wa ká ẹ lè wọ ọ̀kadà bíi, ká mọ̀. Ọ̀kọ̀ọ̀kan ibi nígbà tá a bá gbọ́ pé àwọn tó ń ṣòṣèlú tó dá nílùú yìí, àwọn state ni, àwòlọ́wọ́ nígbà tó ṣe west ni, àgbọ̀ federal. Ìbọ́lá Ìgè nígbà tó ṣe, Ọ̀gá Kọ́ndé nígbà tó ṣe, ètì ni, àwọn ajáṣin. So ẹ jẹ́ ká ètò ìlú wa gan bó nǹkan tó ń lọ ní House of Assembly ń bíbá ṣé àmọ́ àmọ́ nǹkan kan a fẹ́ máa wo Abuja. Ẹ jẹ́ ká kọ́kọ́ ṣètìlé wa ká tó máa sọ̀tọ̀ Abuja. Nípa ti ọ̀rọ̀ ti ètò àwọn election gbogbo ẹ̀ politics ni àwọn tó fẹ́ lọ election.
0: Ẹ ṣeun, wọ́n ní politics torí ìjọba àsìkò.
2: Dr. Sir, ọ̀rọ̀ tí àbáyé sọ, kòkòrò rọ̀ bẹ́ẹ̀ ayé ìgbà kan láyé akálà a ní ẹ pàdé gómìnà níbi tí a ti yan account for aráàlú lórí ibi tá a bàdé how come jẹ́ pé gbogbo nǹkan ti di nǹkan gbàgbé nípínlẹ̀ ọ̀yọ́ nobody is holding anybody accountable on anything again.
3: Ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan náà pé nígbà tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó wà lórí àpèrè tí wọ́n ń ṣe ìbánisọ̀rọ̀ lórílẹ̀‐èdè nílàrí àwọn gómìnà kan náà kọ̀ sí ẹ̀ mo sọ wípé n tó dé kówó ọ̀kùn kò yé wa ṣùgbọ́n tí a lè kojú ọwọ́ ọkùn ni pé àwọn tí wọ́n pè tá a pè ní adarí wa wọn náà ni wa wọ́n ti gbà wípé bí a fẹ́ bá a kọ̀ à ń ṣàdìbò ṣe ẹ̀ gbọ́ pé bá a fẹ́ bá a kọ̀ à ń ṣàdìbò ohun tí orí nǹkan
0: ìlú
2: ni. Ẹ
0: ká à ń gbọ́ ìsà bẹ́ẹ̀ ni 32 FM.
1: Àwọn ọlọ́dì wa ẹ máa ń dọ́gbọ́n sọ̀rọ̀ àwọn olóṣèlú ìlú ìpínlẹ̀ nìyẹn wà ẹjọ́ tálọ́lù 30 seconds ni ṣe rọ́rọ̀ wa bàbá sí ní ọdún ọyẹ ká gbárùkù tí wọn ikọ́ ọ̀rọ̀ ti ń lọ sí ìpínlẹ̀ ọ̀gbẹ́bà tó ti fi wọ́n lọ́wọ́ ẹgbẹ́ wa ṣe lè tọ́ sọ́ọ́nì wọ́n ti fẹ́ gbé ní kọ́ọ̀tì wa sí zoom mẹ́fà.
0: Ẹ ṣe wọ́n ní ká gbárùkù tí bàbá ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà kí àṣeyọrí tó lórin.
2: Bíbí mi pẹ́ ṣe jẹ́ bisikíìtì tó jẹ́ ọ̀rá ẹ̀ mọ́hun kémi náà lórí ọ̀fẹ́hàn láti mọ sí ọwọ́ta sórí ẹ̀ alú àkókò yìí láti kí ọ̀kan lára àwọn ọmọ wa ara àwọn èrè táwa náà ń jẹ náà lọ́lọ́mọyà ṣàṣe dànù ọlọ́mọyà ṣàṣe dànù
0: ọlọ́run
2: tí n bá ti ń tọkọ mọ́ ọdún lẹ̀ ó mọ ó ṣùkùṣùkù àwa làátọ̀ sáàtàn tá à ń pariwo tá à ń pariwo dádì mi ẹgbẹ́ mi dádì mi wa tẹ́lẹ̀ ń bẹ̀lẹ́nu ṣe get out. Ká kí ọmọ wa ifarinu ifaniyi last born first born bu ifa mi.
0: Yóò tún bí mi ìsìn.
2: Àmì pẹ̀lú ògbó ọlọ́run lọ́dún náà ni ìtọ́lọ̀ òníjọ́ yẹ̀. Ifarinu ifaniyi ọlọ́run ọlọ́run da sí bòròrò bóòlù bàbá wọn ti wá dúdú bí ìsìn sànà báyìí àwọn pupa wà dúdú.
0: Rárá ìyá ọlọ́mọ yẹn yóò jẹ́ ni.
2: Ìtọ́ rẹ̀ ojúlẹ̀
0: ẹjọ́
2: mi fújú díẹ̀ lọ
0: ìrọ́kò yín wọ́n ni
2: ẹjọ́ lọ́lọ́ tí lọ fẹ́ èbó ìdánwò para ní ọ̀pá.
0: Mo ti sọ fún ó yọ́lọ̀ wá kó ṣe apá ọwọ́ rẹ̀ gidi ni.
2: Bẹ́ẹ̀ni àbínú tó ń sọ ọlọ́run ẹ̀rọ adá ẹ̀sìn a máa pọ̀ sí nínú orí ọ̀fẹ́ olúwa bí aláṣẹ ọ̀rọ̀ ti níbẹ̀ jésù lọ tálà wọn alábàlà.
0: Ẹ̀sí ò sí aríyìn.
4: Alámọ̀là ni a rí ọ àdúgbò kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ó gbogbo ẹni tẹ láǹfààní láti máa gbọ́ àtàbá ní pé ó ń bọ̀ túmọ̀ sí wípé ó ti dé báyìí náà ni amala fẹ́st amala fẹ́st tí à ń pariwo rẹ̀ àyájọ́ ọjọ́ àmàlà èyí tá a máa jẹ àjẹyàn wà jẹ ya làágùn àjẹdùnú níbi tó yẹ pé bàbá sí ń jàmàlà á tún máa gbá àwọn orin tó ń dùn mọ́ni nínú on the 29 August 29 ni yóò wáyé ní recreation club ibi tá a ti ṣe èyí tó wá lọ́dún tó lọ ibẹ̀ náà ni yóò ti wáyé ẹ kí máa sọ fún pé tíkẹ́ẹ̀tì ti jáde báyìí N3,000 ni ₦3,000.
0: Báwo la ṣe lè rí tíkẹ́ẹ̀tì rà?
4: Kòsí bítẹ̀ lè rí tíkẹ́ẹ̀tì rà ẹ mọ́ lọ sí ọjọ́ bíbí re alámọ́là tíkẹ́ẹ̀tì wà ń bẹ̀ ìyá àdíjà alámọ́là
0: tíkẹ́ẹ̀tì
4: ìyá àdíọ̀yọ̀ wà ń bẹ̀ bákan náà ìyá mẹ́ta ní bódìjà
0: ìyá ìyọ̀yọ̀
4: ìyọ̀yọ̀ alámọ́là tíkẹ́ẹ̀tì wà níbẹ̀ ẹ ṣe akínyìn ẹ wo ẹ wá lè kọ́ nọ́mbà ìsìlẹ̀ 8072720308 0072720308 ẹ ti lè máa bọ̀ ní orí òkè tètè premier ní mọ́kànlá ń bà náà ń bi tí a wà ní laughter house ẹ rí wa wò bí ìran níbẹ̀ ticket yìí tẹ bá wò pé náà tó fẹ́ kópa ń bi ìdíje bẹ́ẹ̀ bá ti gba ticket a máa fún yín ní form tí ẹ kópa ń bẹ̀
0: form sì wà ní 32
4: ọkùnrin tó bá lè lóru àmàlà dáadáa tí yóò fẹ́lẹ́ bí etí ẹ kí wọ́n máa bọ̀ ẹ tẹ bá wò pé ẹnu yín báyìí kúlà ni tá a bá fi oúnjẹ gbóná síbẹ̀
0: kò ní jóyin
4: lẹ́nu ẹyí tí wàá wò pé tí wọn mọ jojo bíi lambo lambo
0: ẹ ṣẹlẹ̀ mọ jojo ni
4: alájọta nígbà tó kọkọ wa
0: ṣe rí gbogbo àwọn èèyàn tó bá jẹ pé àwa tá àti ìmọ krista lọjọ yẹn ẹ máa já mọ
4: ẹ máa ibori ẹ ṣe
0: pa ẹ máa gbọ́ tá a máa ń dárúkọ pé ẹyìn adigun salam ẹ ọlọ́wọ́ bọ́tìnì gbogbo ìyá kí la ti ṣe gbogbo àwọn òṣìṣẹ́ kan ní 32 fm náà lẹ máa rí lọ́jọ́ yẹn ẹ máa rí bíi pé bó ṣe ga tó bẹẹni bàbá alámọlá nìyẹn ẹ rí peter ọmọ ẹ máa rí ẹ máa bọ ní 32 fm ẹ wá ra tíkẹ́ẹ̀tì
2: ẹ rí transmitter gan transmitter mọ ẹjà yé ti fi kú ni ẹ sì ẹ kú lára rẹ ẹ jà yé kú rẹ ẹ lọlùfẹ
0: wa ẹgbẹ mi ṣe ń ṣe yí dànù sọ ẹ wá tún lè pe nọmba yìí náà tẹ bá fẹ pé ká bá yín ra tíkẹ́ẹ̀tì yín sílẹ̀ bóyá náà yín jìn tàbí fẹ jóní gbọwọ 0806 218 5194 0806 218 5194 ayájọ ojú amala amala first amala first so kò ní jù báyìí lọ lórí ìròyìn bàbá fẹ́ndọ̀ fún títà rẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọmọwé gbèsàárẹ̀
2: adúpẹ́ lọ́wọ́ èmi náà
0: ẹ ṣe èmi náà dúpẹ́ lọ́wọ́ ara mi gbogbo ẹ̀yin tẹ kí wa bá dé adúpẹ́
2: ẹ ṣe o ẹ kúfẹ́ o
0: ẹ ṣe olúbínpẹ́ fatoyè lóko mi
2: àwa ni wọ́n ń pè ní ẹ̀dá bí bọ́lá lamid ẹ ṣe gbogbo olú omomore o ọlọ́run pa náà fẹ́ a tún pàdé tó bá di aago méjìlá kọjá ogún ìṣẹ́jú ẹ kú kalẹ̀
5: Oye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

0: ẹgbọ́n mi dáadáa láàárọ̀ yìí dédé gbogbo ẹni tí ń rẹ́rìn sí ni kọ́lọ̀ rẹ ni o
1: ojìlá dúpọ̀ kọrin gbogbo olúwa lọ́rọ̀ mi
0: aago mẹ́wàá mà á sáré yálé iṣẹ́ dọ́tà
1: ojìlá dúpọ̀ kọrin
0: ó ta ẹ bá lẹ̀ gbọ́n mi dáadáa.

0: àyẹ àwọn tó bí wa. Ìyá àti bàbá mi. Mọ́nà tán ní ẹgbà lé sí ń gbà náà.
1: Ẹyin lè kó
0: wò. Wọ́n wá polongo ìbò ní mọ́nà tán o. Mọ́nà tán wá o. Ijọ́ ẹ̀ mo tó mọ̀, ijọ́ ẹ̀ mo mọ̀ pé gbogbo kiní ọrùn wà yìí. Ẹ wọ bí kiní ṣé esophagus lẹ mọ́ pé esophagus àbí lungs. Èwo lẹ mọ́ pé nínú méjì. Èwo ni ẹ̀yin eléèbó. Party and English. Esophagus ni. Ijọ́ ẹ̀ mo mọ̀ pé àṣé ke ní bẹ́ẹ̀ bí kérékèré yìí. Ike ni ó yọ ń jọ náà. Ike.

0: àwọn ṣẹlẹ mọni gbàgbé kí lẹyìn ò lè gbàgbé nù polongo òbò kí ló ṣẹlẹ tí àmì yù gan mo ń ti school bọ̀ njọ́ náà ni secondary school mo ìwà wọ́n pọn báàgì mi
1: aruna
0: èmi ò mọ̀ pé wọ́n ṣe polongo òbò tí bá mọ̀ ní ń ti tètè sọ ní bíi 7 up ó níbi kan tá ń pè ní 7 up ń tó bá mọ̀ náà mọ́nà tán àbí kí n sọ caterpillar ń ti gba short cut kọ́nà kọ́nà wọlé wa jẹ́jẹ́ bus stop mọ́nà tán ni ibẹ̀ náà tó gbogbo ó ní complex kan ìkánnú ọmọ bàbá náà ti ń ṣọnàrẹ́bù lọ báyìí ní ní ìpínlẹ̀ ọ̀yọ́ báyìí wọ́n ń pè ní ọláálé shopping complex ní mọ́nà tán babalọla wà ní ọ̀nàrẹ́bù babalọla jẹ́ ń fọ́nàrẹ́bù sí o a mọ̀ pera wa bá a ṣe mọ̀ ń pera wa ta bá ti ríra àmọ́ jẹ́ ń fọ́nàrẹ́bù sí báyìí torí àwọn èèyàn pẹ́ ọgbọ̀ bọ̀bọ́ yẹn láàrin fi ń ṣá odidi ọ̀nàrẹ́bù ẹ mọ̀ bínú broda mi ni
1: òun
0: náà wà nílé ìgbìmọ̀ aṣòfin báyìí ó ní sojú ẹgbẹ́ dá nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀dọ́ dáàdì wọn ní ọta tẹ́ǹtì sí ń jọ́nà èrò pọ̀ rábídún ẹ mọ̀ ọmọ kékeré àwọ̀ èmi kàn rárí wà rí wọn pé kí n sá lu jáde yẹ́sà àárín wọn yẹn mo wà tí mo fi ń gbọ́ kà kò pa ẹni kíni yẹn ìbọn ló ń dun yẹn o ẹ gbà mí o.
1: tokun mama ọtúnba òye wọlé báṣọ ẹ o àkọkọ ló jẹ.
0: àárín gùn èmi ti wà láàrin gangan.
1: àkọkọ ló jẹ ọrùn rere fún màmá wa lìdíyà abiyamọ tí kì í fòwú rọ síre olúwa gbé sínú abẹ́fẹ́ rẹ.
0: èmi ti wà láàrin wọn gangan kí n tó mọ gbọ́ kà kò kù ká. yẹ́sà ìjọ náà àníjọ́ ẹ̀ mú mọ̀ pé ké ló ń bẹ́ ń bí mo fẹ́ gbé tọ́mì ni bóyá ìtọ́ ti gbẹ lẹ́nu mi so by force mo ṣàfihàn látọ́mì pé àbò mo fẹ́ yan yọ́mbi tí mo wà yìí kí n dẹ̀ látọ́mì báyìí mo kàn rí pé kinní ìyọ ni mo kàn gbọ́ kọ̀ ó yọ ni o tí máa yín ọrùn sápọ̀ ọ̀tún yóò kì í tọ́rùn bá padà sápò òsì yóò jáde padà kó tó padà kì í.
1: bàbá ẹni ọlá.
0: àtìgbà yẹn yàtọ̀ sígbà tí mo wá padà bọ́ sínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí máa pé wọ́n ń polongo òbò ń bì kan mo ti ya.
1: ọkọ fọláṣadé.
0: ẹnì gbọ̀nà bẹ̀ rárá tí rìn mi bá jẹ mọ́ náà bẹ̀ fọ́dá dé ó ti tán mi ò lọ. gbẹ́gbà tí iṣẹ́ tún wá padà sọ pé a mọ̀ wà bí tán bá ti ń polongo òbò.
1: màmá wa lìdí àwọn ẹyin ẹ o.
0: ìpolongo òbò wo lẹ́yìn ò lè gbàgbé láyé.
1: bàbá dùn mí ó dùn ẹ tún gbé kí n
0: gbé. àlọ́ night party ọ̀dọ́ night party kọ́ yìí o.
1: ẹyin ẹ o bọ́mọ dùn mí
0: ó. kí ló dé tẹ̀ fi ní gbàgbé ẹ.
1: o ti aṣọ́gbọ́ ọdún òkú ní pàkìtì aṣọ́gbọ́.
0: ẹyọ kan yẹn lè experience tèmi àmúwà ó bá a rí gan. mo rí life àdá
1: tí
0: ń kọ mọ́nàmọ́nà tí wọ́n fi ń halẹ̀ mo rí àwọn gbogbo gbèǹtúgbèǹtúgbèǹtú yèyè tí kálukú ń gbé jáde níbí lónìí níbí lónìí. yẹsẹ àdádì mo ṣe ti bí sára o ẹyọ o
1: ẹni à ń pè ibú
0: àmọ tó délé mo tó lọ ń kìlì ní gbogbo ara mo ti ọmọ secondary school sọmọ secondary school ti wá gbọn.
1: bí ó ń dárun sọrun rẹ.
0: aisha ńlanu ẹ̀yin ò lẹ́ẹ̀sì rí ẹ̀sì rí ẹ̀yìn ọmọ tán kó wọnú mọ́tò.

0: Kawantarasi bwa joko se ye gbe benchi le gbebe be di bo patako tako tako bo gba wiyan na ba so le bi la
1: ni ba
0: seri gba to fi o ti dodo wa
1: eh
0: iba wa de nta record ni ogo pandi junction yen ta da ko ti ba go this way
1: eh
0: wa awon ni record po ni gba to ma plate wo gbe speaker ta Tafi ta
1: kesati.
0: Ari wo wa ni oja gbo pe won tin sare bo lati amunigun.
1: Eh.
0: Seri gba te ka ara e. Mu wa te ba ri gbogbo awon eyan. Ebi ga nu gota.
1: Eh.
0: Inu gota ni mo kese bo.
1: Se sa se le se.
0: O di di beta.
1: O di di.
0: Mo nda se ye yipade oyo ni.
1: Olorun oba o.
0: Te lati gba yen.
1: Eh.
0: Emi ori nkan ti ma gbo pe won be bi kan. Mo ba sa.
1: E sa.
0: Mo ma ndibo.
1: E ma ndibo. E
0: se. Ah mi le ma ndibo.
1: E se.
0: Mo ma ndibo. But pe won se campaign abi pe won pa wo lo se lu kan se kini kan lo kan yen. E wo ma tu da do ni. Apo yen be nbe se mi do ni o.
1: Do ni Olorun.
0: Be ni.
1: Lataye baba Bola Ige.
0: Bẹ́ẹ̀ni mo jẹ́ tó gbé bẹ́ẹ̀ ni kì í agbára yé bàbá Bọ́lágẹ ni mo ti bí àwọ̀ bá ń gbà yẹn mi kì í ṣe sí.
1: Ẹ ṣeun mami.
0: Ẹ kú programu ẹ̀mí yóò bù.
1: Àmì mà àmì ẹ ṣeun mo mọ̀ páwọn èèyàn ó ní experience wọ́n láwọn gbẹ́sẹ̀ ń yípo. Hello. Ẹ kú ojúmọ́ o.
2: Òní bàjẹ́.
1: Àmì sà. Yes sir.
2: Àmì ìwà ẹ̀dí ò ń sọ̀rọ̀.
1: All right, mo ń gbọ́ yín bà mí.
2: Àmì ìsìnwá ẹ̀dì.
1: Ẹ ṣeun sà.
2: Abdul Injo.
1: Ẹ ṣeun.
2: Òní kájọ.
1: Àmì sà. Ok, wọ́n ní ká kí mi ní.
3: Olúwa ló ràn ẹ ṣe ẹ̀dá kan bó ṣe yan àsìkò kí ọlá dáná o.
1: Hello, ẹ kú ojúmọ́ o.
4: Hello.
1: Ẹ káàárọ̀ sà.
4: Ẹ káàárọ̀.
1: Yes, sir.
4: Ẹ kú ètò sà.
1: Ẹ mọ̀ ṣeun bá mi.
4: Kẹ́rí ẹ̀sìrẹ́sì tèmi níbi àwọn olóṣèlú yẹn.
1: Tẹ́ ẹ lè gbàgbé láyé.
4: Mi ò lè gbàgbé láyé. Ìgbà náà ilé ẹgbẹ́ àwọn PDP ọ wà ní bóyá ó sì wà bẹ́ẹ̀ dídí bí Johnson Dandalu yẹn. Wọ́n wá fẹ́ dìbò pé wọ́n fẹ́ mú. Fún ẹni tí ó ṣe governor.
1: Ok, primary.
4: Ẹ primary election. Ṣé mọ̀ pé àti ìlú sílù ó dá pé ọ́sá pọ̀ ń bẹ̀ èmi bẹ̀rẹ̀ dráìfà ni mí wò náà ìwò ròdù sí mọ́kọ́lá. Ṣé gbọ́.
1: Mo wà pẹ̀lú yín sá.
4: Ṣẹ́rí bá ti wá gbèrò láti mọ́kọ́lá báyìí. A kọjá láàrin wọn. A wá bẹ̀ dé UCAG. Wọ́n wá ní ìbò yẹn kò fẹ́ fọ́ Ṣèyí Mákindé ńgbà yẹn pé ìbò primary election yìí ò fẹ́ fọ́ Ṣèyí Mákindé. Àtàwọn tọ́ọ̀gì kan ti hàn jù lọ síbi ọ̀nà Kólé Ara yẹn. Wọ́n ti kó àdá jáde ní gbọ̀ngbọ́ pé ìbò fífọ́ gọ́vnọ̀ Ṣèyí Mákindé.
1: Wọ́n kó àdá jáde yẹn.
4: Wọ́n ti kádà jáde báyọ̀ fẹ́ mọ́ sámọ́tò wa ládàá. Bẹ́ẹ̀ni ẹnìkan bá náwọ́ nú wọn yí pé fẹ́ mọ́ sámọ́tò ládàá o. Bá a ṣe mórí bọ́ǹbẹ nìyẹn. Ṣẹ́rí bá tákùn gbé táfẹ́ dé Johnson tó ta jáde báyìí. Akẹ́rí pé tó ti ń sáré bọ̀ lẹ́yìn ni. Mo kàn tó páàkì mọ́tò mi báyìí pé kí n pònà sórí ìkejì báyìí. Ìkan bá tún náwọ́ sí mi pé kí mọ̀ wulẹ̀ jáde nu mọ́tò. Bẹ́ẹ̀ bá ṣàkọjá lẹ́gbẹ̀ẹ́ wa. Ìjọ yẹn mo ti wò pé kí n bá ti rí mi ti ṣe campaign advance primary kan.
1: Mo
4: tó kọjá bẹ̀ mọ́. Mo tó kọjá Ọlọ́run ló yọ mí jọ yẹn. Mo rí àdá báyìí mo rí ìbọn.
1: Ẹ rí life àdá àti ìbọn.
4: Bẹ́ẹ̀ni Ọlọ́run ló yọ mí o.
1: Ṣé ẹ mọ dìbò?
4: Àmọ́ mọ́ dìbò.
1: Àmọ́
4: mọ́ dìbò.
1: Ṣùgbọ́n
4: tí n bá lọ bí ìbò náà. Tí n bá rí pé ọpẹ́ n bá ti rí páwọn tọ́ọ̀gì yẹn ń pọ̀ báyìí mọ̀ n kálẹ̀ nu o. Mà á sá lọ ni. Mi ì láyé ta o. Olùsàgùtà Adéyẹyẹ Adéníyí ló sọ̀rọ̀ láti mú sí ma láìkọlà.
1: Ẹ ṣe báàmì ẹ pẹ̀ fún àṣà.
4: Àmì o. Ọ̀dàwọ̀sà.
1: Ọ̀dàwọ̀sà dádì ni mi ò láyé ta o. Hello.
5: Amaya Jokoto.
1: Ẹ káàárọ̀ sà.
5: Ẹ káàárọ̀.
1: Ẹ ṣe sà.
5: Olóyè Ismail Ọmọnẹlẹ́yẹ nílùú kọ̀ mi.
1: Wà á ń gan yín bá mi.
5: Ẹ tún mú mi rántí. Bàbá wa Ìgè Àdùbí olóṣàmọ̀létẹ́ lónìí.
1: Ok.
5: Nígbà tí bàbá wa ọba Arusa. nígbàtà fẹ́ ti gómìnà. Láàrin àwọn àti bàbá wa táwọn adésínà. Bá fẹ́ sojú mi dá.
1: Ok, ẹ fẹ́ sojú mi dá.
5: Mo fẹ́ sojú mi dá.
1: Ẹ fẹ́ sàtojú bọ̀.
5: Ọjọ́ yẹn ni mo dá olóyè Sunday Igbòho mọ̀.
1: Wow.
5: Ok,
1: ẹ sáfẹ́ mọ̀ gbòho.
6: Ma wo mi bi mo se fe yin mo n gbo ka ti tu e fe 32 FM 94.9

láàrin ọdún mẹ́sàn ẹ kan sí wa o ṣí ẹtì gan pẹ̀lú wọn pé owó yìí yẹsà owó iṣẹ́ tẹ fẹ́ gbà fún kíkùn yìí ó ti pọ̀ jù bẹ́ẹ̀ bá sì ní ọ̀dà nìkan lẹ fẹ́ kó lọ́dọ̀ wọn ẹlẹ́ni tí ọba yín kù kò sí wàhálà

0: ìlànà ilẹ̀ o àtórí ọmọ kẹ́kọ̀ọ́ sọ ṣe araba ní bàbá ọ ní abẹ́lẹ́bà ní bàbá ọlọ́wọ́ ní àrẹ̀mú o àtórí ọmọ kẹ́kọ̀ọ́ sọ ṣe ètò kan kì í tó lé ìjàre olóko bá ti tàrú ìjàre ó dọ̀dọ̀ àrẹ̀mú ọmọ ọlọ́wọ́lé anikoyan jẹ́ o ìjàre bí kò á ti gbàre o jẹ èkìtì kété ìgbọ́rọ̀ mi anikọ bá ti aṣeun àyíyọ ọdọdọ ọlọwálé ìjàre ní ẹlẹ́lẹ́ alẹ́ olórire kò mí ọmọ àrẹ̀mú ẹlẹ́lẹ́ alẹ́ olórire kò mí o dáàbọ̀ ẹlẹ́lẹ́ alẹ́ olúmọ̀rẹ́ ìjàre olúmọ̀rẹ́ kò mí o dáàbọ̀ ọlọ́wálé ọmọ àrẹ̀mú o ìjàre mi àwọ̀ rírí mi àdàbọ̀ rẹ̀ rírí ìjàre
1: oṣù ọ̀gá rẹ̀ ẹ̀bọ̀dá rẹ̀ mú ètò tó o máa ń ṣe ẹ̀dá àbí tanná fẹ́ ni tó sọ ọ́nà tí ó mọ̀ ní.

ẹni ká pè mí nú wọn adéwálé gà fún àràchọrí ó pè mí lára wọn mọ ló ná wọn ní ibẹ ilé ti jáde wọn níbẹ ni ọrẹ mi dáadáa sí ni ó ní wọn ṣe tó dúró rẹkẹtẹ yìí kò sírú eré pátọ mọ kan lè ṣe bẹẹ nísìnyí tó lè bọ sójú ẹ tó lè ọmọ ò lè bọ bẹẹ. ẹẹri bó ti dọbẹ báyìí gbogbo ẹtí bá ń bẹ ń bẹ pátá tó bá kọjá ń bẹ ọ ẹ mọ pé wọn gbìyànjú abiola jacob lẹwọn yìí o ìyá wa tí wọn jẹ headmistress nílé ẹkọ yìí mrs ọmọlẹwà àwọn ni headmistress school one school two mrs raji school three alhaja wahab ṣé torí pé jáwọn obìnrin ni ń bẹ ń bẹ ló jẹ wọn tètè dìde sí ni torí ẹyin ọkùnrin lẹtí lápá ni abiola lẹyìn ìyá yìí síyìn ò ní bàjẹ́ mi ò ní gbọ́ bí sí yín ẹ ṣe mo dúpẹ́ mọ mọ lóró o iṣẹ́ tí inú ò ní bàjẹ́ o ṣe rí ta bá ti ń pariwo èèyàn báyìí tó bá jẹ́ pé tó mọ rírì okò lẹ bá pariwo rẹ lórí rédíò ẹ rí pàtó ṣe a máa tètè wáyé ṣùgbọ́n tó bá jẹ́ tí ò mọ rírì okò ni wọn á ní kí ni bẹ́ẹ̀ okò ọdún wọn sì máa ń yìnrìn káàkiri àgbáńlá ayé ni.

0: ẹ̀wẹ̀ àkọsílẹ̀ ìkọra ẹni sílẹ̀ nínú ìgbéyàwó oníròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé ó ti di tọ́rọ́ fọ́nkálé lórílẹ̀èdè nàìjíríà pàápàá jùlọ láyìíká òun agbègbè wa láòkò èyí tó ń bá àwọn akọ̀ròyìn wa sọ̀rọ̀ níkànnì 32fm94.9 ọ̀la ìtàn ó ṣàlàyé ọ̀rọ̀ wípé gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ yan abilékọ àjọkẹ́ níbàámu pẹ̀lú àmọ̀ràn èyí tó fi léde fún àwọn lọ́kọ-láya ó ṣàlàyé wípé ṣe náà ló yẹ kí tọkọ-tìyàwó kí wọ́n gbọ́ra wọn yé ìyàn onírú àkókò tá a wà yìí pàápàá jùlọ kó tiẹ̀ tó di wípé wọ́n lọ sínú ṣíṣe ìgbéyàwó ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ wípé ọgọ́rọ̀ àìgbọ́ra-ẹni-yé àti àìlè ní sùúrù tó fi mọ́ àìlè ní ẹ̀mí ìfarajì tó ń ti ìfaradà òun náà ló ń ṣe àtọ́nà bó ti jẹ́ wípé ìkọra-ẹni-sílẹ̀ ó di tọrọ fọ́nkálé nínú ìgbéyàwó ó wá jẹ́ kó di mímọ̀ wípé bí èèyàn bó bá lè gbọ́ra-ẹni-yé tó sì lè ní sùúrù òun náà ni yóò jẹ́ kí àdínkù kó dé bá gbódò ń ró sọ eléyìí tó máa ń wáyé nínú ìgbéyàwó ó tún tọ́ka sí wípé ó ṣe pàtàkì láti fààyè gba ìtọ́ni ọlọ́run léyìí tó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ọ̀nà kankan rìn tí ìdílé ẹni tó fi lè dúró re nínú ọ̀rọ̀ alàgbà láńre onípẹ̀dé òun náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ìwà ìgbẹ́nu ìṣẹ̀lẹ̀ kíkọra ẹni sílẹ̀ òun náà ni kò ṣe látàrí bó ti jẹ́ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè òun náà ló le koko tó sì jẹ́ wípé ńṣe náà ni àwọn lọ́kọ-láya tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òun náà ló fẹ́ jẹ́ olórí tó sì fẹ́ jẹ́ apàṣẹ láì fi ààyè gba ìlànà tó ń ti bọ̀wọ̀ fúnra ẹni ẹ̀jẹ̀ a gbọ́ ọ̀rọ̀ rẹ̀ síwájú sí i.
1: káwọn méjèèjì kan tó fẹ́ra wọn wọlé kí wọ́n gbọ́ra wọn yìí kì í ṣe pé mo rí ẹ lóṣù yìí ó lóṣù tó ń bọ̀ àbóṣù méjì ó ló fẹ́ ṣe introduction ìrọ̀ ló ṣe torí pé kí ni odidi ọdún kan ọkùnrin lè fi wà pamọ́ bẹ́ẹ̀ náà lobìnrin lè fi wà pamọ́ a fi pamọ́ débi wípé o ò ní mọ̀ ìponírúwà bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọjọ́ tó bá yọjọ́ ka ẹ̀ báyìí olúwẹ̀ alanu ni ṣé ẹ rí kí wọ́n gbọ́ra wọn yé kí wọ́n dẹ̀jọ́ study ara wọn dáadáa ṣo tẹ̀ lọ́rùn tó bá ti tẹ̀ lọ́rùn kò sí nǹkan tó ní máa kọ́ má jọ fẹ́ra wọn ibi tó ń wọ̀ lọ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kán fi ti ọlọ́run síwájú o kán tó fẹ́ra wọn kán wọn lórí tí pé kí ìgbéyàwó kó má dàrú ọlọ́run ló le tó pẹ̀lú àwọn ọmọ ayé ìsìn torí ìgbésẹ̀ táwa ń gbé wọn ò gbé o nígbà tiwa ẹjọ́ excuse o.
2: Ìgbà yẹn nǹkan rọrùn nítorí pé ìgbéyàwó kó tó lè ṣẹlẹ̀ wọ́n á wá lárinà wọ́n á wá onírúurú àwọn èèyàn tó máa mú kí nǹkan kí ìgbéyàwó yẹn kó sọmọ ná ṣùgbọ́n gbogbo yẹn ò sí mọ́ sìn nítorí pé bóde ṣe rí ọmọ àgbàlá aṣọ àgbàlá dá fúngbà oníkálukú oníkálukú ṣà ń ṣe bó ṣe wù ń sìn wàhálà tá a wá ní tó ọrọ̀ ajé wa ò tẹ̀ wá gún mọ́ so kò wá fún anybody ní ìsinmi láti lè ní pé wọ́n tiẹ̀ jókòó pé wọ́n lè ronú lẹ́ẹ̀mejì kan tó ṣe sọ.
0: ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́sìn tẹ́tí gbọ́ láti ìkànnì 32fm94.9 nílẹ̀ òkèèrè. orílẹ̀-èdè united kingdom ló ti yọwọ́ kílàńkó àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí aṣojú rẹ̀ tó kò kúrò lọ́wọ́ àti pé kí wọ́n kúrò níbàámu pẹ̀lú wàhálà tó ń ti ìkọlù eléyìí tó ń wáyé pẹ̀lú ìjà àjàkú akátá tó ń tilẹ̀ ìránù ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọ̀hún èyí tó wà fún ti ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè bó ti jẹ́ kó di mímọ̀ tó sì jẹ́ ìgbésẹ̀ ọ̀hún bó ṣe hàn lórí ìtàkùn ayélujára lábẹ́ bẹ́ẹ̀ òun náà ni wọ́n tún ti wá jáwé àkì ìwọ́wọ́ wípé gbogbo àwọn tó bá fẹ́ rìnrìn àjò lọ sí ilẹ̀ iran òun náà ni kí wọ́n dẹ́kun irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ látàrí wàhálà èyí tó tún kẹjú síta bó tilẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè amẹ́ríkà gẹ́gẹ́ bí àṣẹ èyí tó bọ́ ta níbẹ̀ òun náà ló tún ti ń tẹ̀síwájú ìdúnkùkù lájà láti tún lọ rèé ṣe ìkọlù míì látàrí bó ti jẹ́ wípé ilẹ̀ iran làwọn náà tún ti fèsì ọ̀rọ̀ padà wípé ìdájọ́ ojúfójú òun náà ni àwọn náà yóò tún múlò gẹ́gẹ́ bí ìjà àjàkú akátá ọ̀hún bó tún ṣe ń lọ láàrin wọn. ìròyìn lágbo àmúgbòròdùn gbajúgbajà òǹṣeré ni léyìí tó jẹ́ tó kẹ́ mákinwá òun náà ni ìròyìn ti jẹ́ kó di mímọ̀ wípé ó jẹ́ ohun tí kò tọ̀nà fun obirin lati di eni ile oko papa julo laoko ti won ba wa ni bi eni ogun odun soke gege bi irori ati iwoye titi e o salaye oro wi pe opolopo awon obirin ona lo si je wi pe ni akoko ohun ona ni won ton tese le mari ara won to si salaye oro wi pe irufe akoko be ona lo je eleyi to somona fun won lati gbe igbese toto ati yi to ye botile je wi pe na ni opolopo mi na ko ti le se ipinu lati le gbe igbese eleyi toto o salaye oro wi pe ogoro awon to nse igbeyawo papa julo laoko ti won ba wa ni eni ogun odun o na lo je wipe irufe igbeyawo be on lo ma yori si abamo to si se afikun oro wipe gbogbo awon ti won le so wipe awon ti se igbeyawo o na ni won le fidi re mule wipe boya awon oro lu igbeyawo ohun lo ni papapa iyun nigba ti won koko bere ife won laarin eni ti won fe fe fun awon iroyin ya jo

0: 32 FM, 94.9.
1: Sọ̀rọ̀ pé èyàn là ó lu nínú ayé bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èyàn rí tajé ṣe ọ̀pọ̀lọpọ̀ èyàn ni wọ́n máa ń rò wípé èyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kìí ṣe gbogbo èyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan lẹ́yìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kiní yìí ẹ bá ń darúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
2: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ni Atiwa.
1: Ta bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
2: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ni iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa méèkì owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo ni àwọn tó méèkì ṣe méèkì.
1: Lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sogundogoji ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
2: Eléyìí ò kìí ṣe sogundogoji ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ. Ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sogundogoji rárá.
1: Bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
2: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n ẹni tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
1: Ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
2: Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ní tó yàtọ̀ sí sogundogoji tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
1: A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún nílé-iṣẹ́ The Essence Global.
2: Eléyìí ò kìí ṣe sẹ́mínà pure business presentation leléyìí business briefing ni eléyìí kò kìí ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing leléyìí.
1: Bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó o láṣẹ tátà tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
2: Nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
1: Ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
2: 09075101004.
1: Ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kìí ṣe sogundogoji lẹ́yìn gbé dání iléeṣẹ́ tí.
2: Rárá o eléyìí ò kìí ṣe sogundogoji rárá.
1: For the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
2: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
1: So is this not a Ponzi scheme?
2: It's not a Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before, but this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
1: So how do we join the Essence Global Project?
2: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
1: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
2: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
1: So how do we join the Essence Global Project?
2: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
1: The number again, sir?
2: 09075101004.
1: Àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. Wọ́n léyìí kìí ṣe sogundogoji bẹ́ẹ̀ ni kìí ṣe tàlágbèdá. Ó nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fún èèyàn tó kúrò nínú kòsíkòsí. Gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. Ojú òpó ńlẹ́ẹ̀kan sí ni 09075101004. 090-7510-1004. Ẹ ṣeun o.
3: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
4: Mo ń gbọ́ 32 FM.
0: 32 FM 94.9.
5: The average Niger adult get 32 sets of teeth now. We day here to make you shine them where. We be 32 FM 94.9.
0: After the tactics comes the play. After the play comes the goal.
6: Could be the match winner from Lionel Messi.
7: Ronaldo!
6: Aguero, they'll do it. It's a terrific goal.
0: After the goal comes the uproar. It's sports on 32 FM 94.9.

0: kò ní ṣú mi kò ní rẹ̀.
1: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yìn ẹ̀.
0: Kò ní ṣú mi kò ní rẹ̀.
2: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
3: Ó lè mọ́ lójú lóòótọ́.
4: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
5: Bẹ́ẹ̀ ni o.

0: kẹ́ ṣe eré o òní ni ọjọ́ ìbí wa.
1: ọjọ́ ìbí wa.
0: ọjọ́
1: ìbí bébí wa. já tún sáré pé bó ló ṣe ń ṣe ifá tó ń gbá gbùrù tó ń gbá gbogbo ẹ̀ yìí já pé ẹni tá pè já yìí lọ́rọ́ rẹ̀ ń fẹ́ gan yé mi rọ̀lẹ́. ìyá àfin káwọ́ bẹ́ẹ̀ amọ́ mi ò gbé kọ́ ni. wọn ò gbé wọn tiẹ̀ drop ẹ ni. ó yá jẹ́ n tún sáré dé bí bó ṣe tún mọ́ ọ wá.
0: bí wọ́n ṣe máa wá mi.
1: ẹlòmíì lọ́dọ̀ rẹ̀ níbẹ̀. 0906-2000-949 ibẹ̀ náà lẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí o.
0: àwọn táwọn bẹ́ẹ̀ yàn ni a kì í fẹ́ gbé fridge number tá a mọ̀.
1: wọ́n sì ti wá pè padà lẹ́ẹ̀kan wó kí a mọ bí tó lọ.
0: èmi ti ń da èmi ń tra
1: number. Wòlíì Matthew Ogunṣọlá ẹni tẹni pé ká pè láwà olúwa yọmí náà ni à ń pè yìí o a ti gbìyànjú.
0: my pastor ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́sà dádì.
2: ẹ kúrò lẹ́ o.
0: happy birthday to you sir.
2: ayú ẹ ṣe o.
0: ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ láyé dádì.
2: amẹ́
0: lágbá lọ́wọ́ ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dọ́kú.
1: amen.
2: amẹ́ lórúkọ jésù.
0: ẹ wá máa kó ajẹ pẹ́ ilé ológo ẹ máa fi ṣeré jẹ́sà.
2: amẹ́ lórúkọ jésù.
0: orúkọ mi ni kúnlé fàníyì.
2: má sá.
0: orúkọ mi ni kúnlé fàníyì sọlá wà lẹ́gbẹ̀ẹ́ mi.
2: ok.
0: mo bá yín sọ̀rọ̀ láti lè ṣe rédíò 32fm tá a wà nìbàdàn.
2: ok.
0: àbí mo ṣe ń pè yín báyìí gbogbo àwọn ọmọ nàìjíríà ló ń gbọ yín orí afẹ́fẹ́ lẹ́wà ẹ wà lórí ètò kẹyìn tá a pè ní ẹ bá mi yọ.
2: olúwa ṣeun.
0: hallelujah.
2: olúwa ṣeun.
0: lórí program yẹn ẹ̀yàn yín kan ni wọ́n fi nọ́mbà yín sọ wọ́n sọ ayé pé òní lẹ́ ń celebrate dé yín pé ká dé bá wọn pè yín ká bá wọn kí yín dáadáa.
2: wọ́n ṣe olúwa ṣeun sà.
0: àwọn ni ẹ máa ṣọ̀pọ̀ ẹ̀ láyé sà.
2: àmì lórúkọ jésù.
0: àwọn ni abe bàbá aṣẹwà.
2: ok.
0: àwọn náà dẹ́n gbọ́ yín báyìí.
2: hello.
0: wọ́n gbọ́ yín sà wọ́n gbọ́ yín mọ̀
1: kálí báyìí. wọ́n gbọ́ yín nílé.
2: ẹ ṣe o. olúwa ṣe o. ẹ ṣe mo dúpẹ́ o.
0: ẹ ṣe gẹ̀ẹ́sà.
2: fún orí ọ̀fẹ́ fún opportunity tá a fi fún mi láti 32fm abisa.
0: bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀.
2: olúwa ṣe o mo dúpẹ́ o fún orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti ọmọ òòjọ́ tí mo fi dàgbà lágbà. inú mi dùn ayọ̀ mi kún. mo fi ọpẹ́ fún ọlọ́run mo fògo fún ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí mi ọlọ́run mú wọn pé kí wọ́n rí ọjọ́ ìbí mi lénìí. inú mi dùn gbogbo ọkàn gbogbo ayọ̀ mi mo dá padà sọ́dọ̀ ọlọ́run ọ̀gá ògo. mo kí gbogbo ẹbí mi mo kí àwọn àbúrò mi mo kí àwọn ọmọ mi lórúkọ jésù ire báyìí ni yóò kárí gbogbo
1: àwọn ẹṣẹ dáàdì
2: adúpẹ́ sà gbogbo orílẹ̀-èdè nàìjíríà náà
0: wọ́n gbọ́
2: wọ́n ṣe
0: é ẹṣẹ sà
2: amen
0: thank you sir ẹga sà.
2: ẹ ṣe o.
1: ẹ ṣe gan-an ni sà. Yes, bí àwọn elders bí wọ́n ṣe mọ̀ ń gbàdúrà nu. ẹ jẹ́ ká tún lọ sí ọ̀dọ̀ ẹlòmíì tí wọ́n ti fi nọ́mbà wọn ránṣẹ́ lórí 0906-2000-949 tí wọ́n ti ní wípé ká pè wọ́n kí a rẹ̀ kí wọ́n dáadáa ní ìrọ̀lẹ́ yìí. ìyàwó wọn la fẹ́ pè o dádì wa wọ́n ní ká pe mọ́mì wa ká kí mọ́mì wa fún birthday wọn. hello ma.
3: Hello.
1: mommy yes. One and only Mrs. Oju Ade. Yes ma. Aku birthday jeta. Eh, e ma binu pe mi raye pe yin lojo Tuesday yen o, e wo. Mo sha ni ah, mo budo pe yin o, budo pe yin o. Bo awon ise kan wa lojo yen kin to lo kin to de. Mo ni eni. Ah, no. Tin ba pe yin. Mo ti se niyan o. Happy birthday to you, ma. All right, Olushola loruko mi. Eh, emi ati Kunle na la de wa nbi. Ba se nba yin soro bayi, an soro lati le ise radio 32 FM. Feyin e 94.9 ni Ibadan. Ba se soro lo bayi ori afefe le wa. So, eni kan lo ni pe ka peyin ka kiyin lori eto e ba mi yo tan se lowo ka kiyin fun ti birthday yin te se ni jeta. Eni e won de ni pe ka so fun yin pe especially sawon gan pe pe you are the love of his life, pe you are the sugar in his tea, pe e ma bara yin kale ni o, eso ni ya yin o.
3: Abi
1: e ti ma e ti meni abi. Alagba Jesse Ojo Adelon ni pe ka kiyin wa. So, e ma ni many more years to celebrate o, ninu alafia, ninu igbega, ninu oro. Yes, ma. Yes, all right. E take care, ma. Yeah. Bye. Okay. Ati pe mommy wa ka tu mo te se wa ju lo si awa atejise mi. Ti ati gba wole. A de ki omo wa na omo wa se birthday le ni o. Baby wa Ifa Junior.
0: Oluwa ni Joseph.
1: Oluwa ni Joseph.
0: Rinu.
1: Oluwa ni Joseph bo wa ni.
0: Rinu. Joseph.
1: Omo daddy. Happy birthday to you. Okay. Aja tu pe elomi. 0906-2000-949. Ete lori WhatsApp tabi text message.
0: Mo pe mami ijo mi loju.
1: Pastor Motosho won fi number kan ranse le nkan a pe won amo won gbe e yin kan Motosho won gbe ya fin Bamidele Grace.
0: Mami ijo mi loju. Hello ma, e kuro le ma. E kuro le.
3: Yes.
0: Kini preparation yin fun ola ma?
3: Hello,
0: sir. You calling now, you're in?
3: Nibo.
0: Nibadon.
3: Yes, sir.
0: Okay, you call me Kunle Fani. Hello, ma.
3: Latigo.
0: Latibadon, you're playing Latile Sherry 32 FM Tower, Nibadon 32 FM Fenye.
3: Okay.
0: Okay, I'm going to show you a little program contact me nearby me.
3: Okay.
0: Any colossal and number in Siwa, only pay Cabam King Funti or Joy B. Jomilo Tomaco, Niola 24.
3: Yeah, any issue?
0: I wonder, but I don't know any mommy or be.
3: Ah, what she gone new?
0: I'm going by Kilavers of Fun. Hello?
3: Hello?
0: Mommy, I'm going by Kilavers of Fun.
3: Won
0: se gan ni won se o adupe o. Okay ma, jomi loju ma laye wa ni foju sun fun lagba lo lo.
3: Ani.
0: E ba wa toju keke wa na nbo lola.
1: Yes ma.
0: Okay ma. Ada.
1: E ja sare doju oja ta ba toju oja de atmate. So wa je ba mi yo le ngbo 32 FM 94.9 fe yin e.

0: mo pe Mrs. Opeyemi beloved. Mo pick el, mo pick Anthony King pe won ni Mr. Adepoju Samson architect from Orita Mary. Ba mo pick el.
1: Okay. Aja ti lori pe Mr. Kunle. Let's see. Where Mr. Kunle malegbe ko wa. Kọlọ ja le se die si ninu awon atejise on tori akoko ti o tin feju mo wa. Hello. Awon ti gbe. The person you're calling is on another call. Mr. Dipo. Arulogun. Awon lo ni pe ka pe Mr. Kunle. Agbola, but then o da pe won wa on another call.
0: July 9 le ni won celebrate day won sugbe won ti fi at ran se fe ja mi fun mi bayi tin ba opo ojo ti jina yo dabi
1: ojo won se
0: July 9.
1: Okay, e ja pe try lati pe won osu won na la se waye.
0: Yes.
1: Tajisha kan wan bi won greet my boss at work, Mr. Kiade Laidi.
0: Liadi moti o pikele
1: won gbe abi. Okay, ati pe won gbe ni o a pe Mr. Liadi won gbe aja lo strategy she mi be yen. All right. Daddy oni se ko to ose to koja ire o
0: so ati de be ran ni
1: ada pa pe won ni last week en awon na to ire o
0: e ba pe to pe tan ti won pick en sin mo ja na mo pe tan ni beloved abi
1: beloved opo ye mi won gbe
0: no pick e
1: beloved opo ye mi o gbe so e ma binu ati gbianjo ati je seyin o.
2: Hello.
0: Daddy akuro le sir.
2: Oh, akuro le.
0: Happy birthday to you, sir.
2: Thank you. Thank you very much.
0: E ma binu pe mi ti pe lati on the 9:30 celebrate day sir. E ma binu wa wo pe koni da ki ma ti e pe yin rara ni sir.
2: Okay, sir.
0: E ma se opolopo e laye sir.
2: Abi Jesus.
0: Lagba lowo Olorun e wa ni ba won toju abi ku omo o lagba Olorun. Iṣẹ́ ránṣẹ́ ti baba fi sí lọ́wọ́ kò ní bàjẹ́.
1: Amen.
0: Ẹ wá máa dí ní lógo sí mi nígbà tí ẹ bá ti dàgbà dàgbà dàgbà dáadáa lágbára Ọlọ́run. Bí mo ṣe ń pè yín báyìí gbogbo àwọn ọmọ Nàìjíríà ló ń gbọ́ yín o. Ẹ wà lórí rédíò 32FM tá a wà nìbàdàn.
2: Okay, 32FM.
0: Bẹ́sà
1: bẹ́sà
0: fẹ́yìn ẹ.
2: Okay.
0: À ń ṣe program ká pè ní ẹ bá mi yọ ẹnìkan wá ló fi nọ́mbà yín sọwọ́ sí wa wípé ká bá wọn pè yín káde bá wọn kí yín dáadáa.
2: Okay,
0: awọn náà ni bawia pastor Mrs. Olaosebi kan your wife sir.
2: Okay,
0: wọn gbọ yin bayi sir.
2: All right, wọn ṣe gan
1: ni. Yes, tori
0: ami
1: oda ami yes sir. Tori akoko wa ni lanfani lati le pe ẹnikẹni mo gbogbo awọn atẹjiṣẹ to wọle naa la gbiyanju lati pe ẹni tí wọ́n sọ pé my name is Oluwadam Larry Michael Oluwa Rotimi tọ́lẹ̀ ká pé Oluwa fẹ́ràn mi Akinbosoye. A rí àtẹ̀jíṣẹ́ yín o but máa nílé pé wọ́n mọ́ however I wish wọn ní happy birthday. God bless you.
0: Bákan náà tí wọ́n ní kábàá kí ìyá àdúrà mi mo ti pe ìyá àdúrà bọ̀ ìyá àdúrà àwọn òbí kẹ mo rí mẹ́sẹ̀jì wọn bẹ̀ yẹn.
1: A rí mẹ́sẹ̀jì yín wọn ò gbé ni. Àti ẹni tí wọ́n sọ wípé àwọn ò wá lọ́sẹ̀ tó kọjá àmọ́ àwọn wá báyìí tán ní pé ká pe chairman of Friends of Purpose Mr. Wahab ká kí wọn fún birthday tó máa ṣe ní 26. A rí àmọ́ ní láǹfààní láti pè mọ́ Jamaica Tayo. Ẹ ṣe gbogbo ẹyin tẹ darapọ̀ mọ́
0: ká tún wá máa lè má gbàgbé on the 29 August ọdún ni àmàlà fẹ́st tá a ti ń pariwo rẹ̀ tíkẹ́ẹ̀tì wà lóde báyìí ₦3,000 ni ẹlẹ́ máa bọ̀ ní Premier Hill ní Mọ́kọ́lá ẹlẹ́yìn Premier ibẹ̀ la wà ní Laughter House ẹ̀yin lè wá já tíkẹ́ẹ̀tì ẹnikẹ́ni tẹ bá bá wọ́n já tíkẹ́ẹ̀tì fún yín tó wáyé pé ẹ̀dẹ̀ fẹ́ tún participate nínú àwọn ìdíje lọ́kan ọ̀jọ̀ kan tí ẹ bá ti já tíkẹ́ẹ̀tì ti qualify láti gba form.
1: Yes.
0: Ẹ̀kan máa indicate bí bóyá ẹ fẹ́ jẹ àmàlà gbígbóná ni àbí ẹ̀yin fẹ́ ru àmàlà ni àbí ẹ̀yin dẹ̀ fẹ́ jó ni gbogbo ẹ̀wògbó náà ló wà ńbẹ̀. Ẹ sì lè pe sórí nọ́mbà 08072720308 08072 72-0308. Tuba dojo me juat lan fan lansi kwa lure sunye tuwe bamiyo. Suba olore ilu yoma tesu wa yutuba zidi agumeji.
1: Tuba di agumejo no, atube filmu mi wafunye lori afefe ile ariwo agumejo. Olu shola mo lo uko mi agbenu so yinu.
0: Eshon.

0: ẹni oyún ń pa nú ẹ wọ́wọ́ àwọn èèyàn tí ebi ń pa bí wọ́n ṣe wá ran kò bá ń bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ tó ń fẹnu lọlẹ̀ ẹ mọ̀ jí wọ́n mọ̀ gbé mo rí ẹ mọ̀ jí wọ́n mọ̀ gbé mo yó àwọn ọmọ aládé nàìjíríà wọ́n ń fi ẹsẹ̀ ti afárá oyin ẹ wá wo àwọn tó jẹ́ pé ẹbí ń pa ẹjẹ́ mẹ́yì pé ẹnu ìwọ́ dùn lẹ́nu wọn mọ̀rìnmọ́rin ni àwọn tí wọ́n wá yó yìí tí wọ́n ń fẹsẹ̀ ta afárá oyin tá a bá dá ogbo nàìjíríà sí bíi mẹ́wàá ẹjẹ́ mẹ́yì pé wọn ò tó ìdá kan àwọn tó jẹ̀sẹ̀ bíi àwọn tó dipò náà mú àwọn wà máa tọ́ka sí pé ẹ̀yìn ń pariwo pé ẹ̀yọ́ ǹjẹ́ ìtì ẹ̀ ti rí òkú ibi ní títì rí ṣe báwọn kan ni wọ́n ń yó tí wọ́n ń jẹ tí wọ́n ń bù dànù ẹbí wọ́n pín mélòó ni wọ́n ṣùgbọ́n lábẹ́ bó ti wù kó rí o bí wọ́n bá ń wá owó náà á tún rẹ́ ń tó jẹ́ pé òun náà yóò ṣaláìní ṣùgbọ́n wò ní ṣaláìní ohun rere bí wọ́n bá tiẹ̀ sí fèrèsé ọ̀run sílẹ̀ gbogbo rẹ̀ ó mọ dùnyùn gbàyùngbà ni ṣe rí ọ̀rọ̀ nàìjíríà ó dàbí ojú tí ń pọn baba láwo ni àpọn kúkọ àpọn là ni lẹyìn òkùnkùn bírímù bírímù bírímù ìmọ̀lẹ̀ ń bọ̀ ẹ tí wọ́n ń sọ fún wa ní wọn ò sì fi bù wọ́n ní pé táwọn ń ṣe fún ọjọ́ iwájú àwọn èèyàn wa ní àbí òye yín ẹ káàlẹ́ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wọ lórí ìlú lámẹ̀tọ́ àwùjọ kan náà ti wà láàrin wa ẹ láǹfààní láti máa gbọ́ wọn bí àkókò bá ti tó mo kì yín o gbogbo ẹ̀yìn ọmọ nàìjíríà akú gbádùn falala falala falala akú mìnì jọjọ jọjọ mìnì ìgbà yìí yóò tú wàhálà lágbára ọlọ́run csu ẹ kalẹ̀ sà.
1: Aki
0: àwọn kinní
1: gbogbo ẹyin kinní àtọmọ nàìjíríà yìí ará nàìjíríà pé ẹ kú gbogbo tí ojú ọjọ́ bá mú wá bá yín níbikíbi tí ẹ bá wà yálà ibi tá a fọwọ́ sí tàbí ibi tí ẹ fọwọ́ sí ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ wà ní tẹ́ nífẹ̀ẹ́ wa
0: àtàwọn tó lọ fọ́ wọn lé yín lórí
1: àwọn fọ́ sí wa lé yín lórí ni tó jẹ́ pé gbogbo ìrọ̀ kan yín bí ká má dọ̀la ká kú lórí ìjọba lójijì ní ṣe yín kò ní rí bẹ́ẹ̀ o torí àwọn tí ń jẹ tí wọ́n dùn nínú ìjọba wa orí wọn ní jẹ́ kí a lè kó mẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ ṣẹ́wá rí bó ṣe máa sọ fún yín ẹlẹ́mọ̀ ọ̀pẹ́ ẹ̀gbúrò high chief kò sí ń pa o ẹ̀mọ̀ pé yẹn bá dàgbà dé léèfù kan iṣẹ́ ẹ̀ ló ti díjú kọjá bó ṣe yẹ
0: pàápàá jùlọ tákòókò ìdìbò ti ń bọ̀
1: yìí ó ti yé ìtọ́fà nìyẹn ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan bàbá bá ráyè ọ wà bẹ́yìn kinní wọ́n wọ̀nyí náà wọ́n bá yín sọ̀rọ̀ èèyàn náà lẹ́ pẹ́ra yín a sì bá yín sọ̀rọ̀ díẹ̀díẹ̀
2: wọ́n tún ṣe lọ bọ́n ṣe máa ń lọ
1: so.

0: Radio me. 32 FM ti wa oke.
1: E ji ka ma kan si awon ara le. Olore ilu ni ete tin lo lowo. So ba tech won soro won ni pe awon wule ti so. E farabalẹ. Won la won ti so fun I chief tele wi pe yawo won fe si boutique bi ti won tin ta so. Eh kon fe bere aso se ta
2: lo.
1: 0705 5009 0809 7009. Eyo nigba ti I chief o ba pe yawo re nisin. Wọ́n lè pọ̀ ní ìyálòdì mẹ́sàn-án.
3: Ìyálá torí mọ́ iye sọ ń jọ kìíní àná náà ni ìyálá kára.
1: Ẹ kára lẹ́ o. Hello? O ti rebete, 0809-7949 tàbí +23490-6209-49. Wọ́n ní nọ́mbà tí ẹ pè sí. Ẹ kálẹ́.
4: Ẹ kálẹ́ o.
1: Ẹṣun o pàápàá pàṣẹ orúkọ yẹn àti tẹ̀tí pé ẹṣun sà.
4: Aloko ní apapua aloko ìyá ọdún mẹ́rin ní ní apapua onífẹ́lá oní pastor the enjoyment ìmáàmù dèjàládùn tó fún ọ̀nà campaign ìyá ọdún mẹ́rin ní tó àdúrà ní ká bẹ̀rẹ̀ báyìí o.
1: Ẹṣun ẹkálẹ́ ọjọ́ pọ̀n kò tọ́ dada ẹkálẹ́.
5: Hello.
1: Ekale ma.
5: Banda.
1: E seun oruko yin ati tete pe.
5: Eko ya Elizabeth ni latojo.
2: Ko da nkan kan ma ko ma ga do se. Leo.
5: Si esi o.
2: Leo ki la ri gbo o.
5: Ti ba to da re. Se be se se ma no ma la jori e to da bayi.
2: Bo la se se.
5: E ta mo owo pasu basu basu.
2: So ori wa wa ju
5: ere. E ma ja owo si masalasi. E ya ti church. Ẹyà síbì kan ẹ̀ta gbogbo ìní gbùgbùgbù ní ìfọ́jẹ́ ẹ̀ ń ṣe báṣubàṣu ilé ẹ̀dá bẹ́ẹ̀ torí ọlọ́ tẹ́bí dẹ̀ ń pọ mọ orílẹ̀
2: títà
5: ìjọmọ orílẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́ ń fún wa lá tẹ́ ń fún wa gbẹ tó báyìí
2: ẹni
5: ọlọ́run
2: tí
5: ọmọ tàlá fi lè yín kúrò bẹ́ẹ̀.
2: Tọ́gì ká ṣe ká má tọ́jú ọlọ́run ni ká má náwó sílé
1: ọlọ́run. Tọ́jú ọlọ́run
2: ká má náwó sílé
1: ọlọ́run. Susan wọ́n wà ń bẹ ẹ kálẹ́.
6: Ẹ
1: ṣeun.
6: Ọmọ bàbá Musa.
2: Gbàyẹ̀ máa ń kọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sọ́kẹ́ tó bá fẹ́ sọ.
3: Kíkọ́ tó máa sọ̀rọ̀ mọ́ ni.
2: Sọ́kẹ́ tó bẹ́ẹ̀ sọ ọ̀gbẹ́ni kẹ́sẹ́. Ìwé
6: ìjọba sọ̀rọ̀ kẹ́ mọ́ ṣe bí ajé ilé kúkú báyìí.
2: Múra sí i, ó ká bùkú rẹ̀, mo ó mú ọ fún mi lọ́jọ́, mo ó mú ọ wá.
3: Ẹ ṣe bá ṣe náà.
6: Mo kí náà mú mi fún ọ fún. Ògùn nígbà tí mú mi fún ọ, fúnra rẹ ni wá bá mi.
2: Mo ó mú ọ wá. Kí ló bẹ́ẹ̀ sọ báyìí, kí ló ṣẹlẹ̀?
1: Ẹ farabalẹ̀.
6: Ọ̀gá rẹ̀ sọ pé àwọn ti wọ́n kàn ń tráfù búùkì ni. Àmọ́ bí wọ́n lọ ní ìsìn.
2: Ẹgbọ́n tó rí onye tráfù búùkì.
6: Lórí síkíọ́rítì, àwọn amọ̀gá àmọ́mọ́ṣẹ́.
2: Kí ni ti ẹ ń bẹ̀?
6: Ìjókòó ò ní fún wọn lọ́rọ̀ sọ.
2: Kí ni ti ẹ ń bẹ̀? Kí ló ṣẹlẹ̀?
6: Àwọn ìwé ní kinní kan, aṣọ, ẹ wá ń júwe aṣọ fún wa, ẹ ń faṣọ campaign, ẹ bá sọ, ẹ máa wà àwọn eléyìí. Ẹ̀yin ìṣìrè ẹ máa ń rìn lóru ni, wọn ò mí dáadáa ẹ̀rìn lọ́sàn-án. Kò dẹ́ ti mọ̀ pé ẹ̀rìn rẹ́kọ̀dì gidi. Ẹ wà máa lẹ́nìkan ò ní ẹnìkan kí lélẹ́
3: mọ́tò. Wọ́n tún kọ́ ọlọ́pàá rìn.
6: Ìwọ́wọ́ yìí lè dá kẹ́ ẹ mọ̀ kọ́ ọlọ́pàá kí.
2: Bẹ́ẹ̀
6: lè dá rìn ni.
2: Má gara rẹ̀ ń bẹ̀.
6: Ẹyin wo ẹyin bẹ́ẹ̀ ni nọ́mbà.
1: Ẹ̀ṣẹ̀ ó lẹ̀ ní nọ́mbà. Ẹ̀kálẹ́.
7: Ẹ̀kálẹ́ sára.
2: Ẹ̀lẹ́ o.
7: Mo kí oníròyìn.
2: Kí ló ṣẹlẹ̀ sọ tó bá sọ láti ayé gún ẹ̀lẹ́ yóò àbíbólótì?
7: Wọ́n sí ẹ̀sùn sí ẹ̀sùn fara burúkú balẹ̀ sí ẹ̀sùn fara burúkú balẹ̀.
2: O fẹ́ kábùkù, èmi ní ara burúkú.
7: Ẹni wọ ọ̀run ní ju abúlé kù tán. Ẹ lọ ń kó mọ́ṣáláṣí, ẹ̀ ń kó fún wọn ní ṣọ́ọ̀ṣì. Torí pé sọ́ni kàmpé fún yín àbí. Ẹ tí wàá ń lé gómìnà Ayọ́mọ́lẹ̀ ẹ lé káàkiri. Ẹ̀yin lè ṣe ìdáadáa ẹ̀kọ́ ẹ̀bá kò wọ́n jọ́ọ̀ṣì. Ṣé lọ́dọ̀ ní kẹrin ọ̀yọ́ bẹ́ẹ̀ kà? Ṣé lọ́dọ̀ ní kẹrin ọ̀yọ́ lọ́dọ̀ ní ìṣúná wálẹ̀ wò ní? Ṣé lọ́dọ̀ ní kẹrin ọ̀yọ́ kó wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ
5: yo to yin che kuku ni jawi ojo ton ro e to ba teje ko lo ni ke tun ma gbowo ojo eni ka pa lori ojo atorun ti ran ni eni ton ni ka ma sanwo re ni o ga lara yin eyin nu olodun e wa ni won bo wa mu e ma bo olopa le mi no fide yin
2: e me gba
3: won lojo ro bi baba won lolohun to rojo
2: ta ba yo won be ta ba toju ojo se ojo ti o mo ro doti
3: ki le nse loju ojo
1: e kale sa
8: e ma ta le wa tokun wa
2: obo nu owo ti o ri yi laye owo ti o ri yi laye lori mo se rowo je ni lo ni ba le ni o
1: esun
8: mo mo po jabe ti aje fo awo ni tin si onu sai da ta nkan la toro ni o
2: owo to ri o ti iriri laye re
8: mo gbo o de mo mo bi kole
2: o kole da ti owo je bale
8: se bi yi ti won se so mo aro tele se bi ba to de to di si eso na jori a iwo na wa di po nlo o nbo o ngun moto wo se wu re
2: mo so fe mo
8: se ti awon to fi file
2: awon wo mo file
8: awa wi to lo fe re e fe
2: kin si
3: pelu short kin si pelu mo sarasi eh mo te ba je ko lohun obi nu si
1: yin o te ni bi baba mo no ma kirun nbe ton ba de kirun nbe ko se oko won mo sunun ti won ki pe laafin eh ta ba gba woran gegege afo weti sibi kan lore eto yin eto wo lore ilu ko ni jubai lo loruko awoye bi nkan se lo lawojo la me eto mo kiyin ba kan na mo ki CS mo ko gbe en tete ba wa dasin e ma gbagbe August 29 ni amala first 3000 naira no si ni ticket e wo to ba fe ku pan bi DJ to ba ti wa half uniform ofe uniform to ba ti gba ticket en ko si en te ba nile se wa ti won ni ta fun to ba ye pe mi na si ni ko si wa la tin ba wa lo na jijin ale ba yin jale 08072720308 woni ju ba lo tin ba ti dide ba e ile ariwo na ni yo gori ati ba radio cinema ni te pe onko ale kon fi o ya yeye wa ai gugu en te ti ba wa da si ni jijadun aye gbe mo wa lowo kunle fani yi o di labo

0: ṣé àwọn tọkọtaya yín wá kọra wọn sílẹ̀ ni?
1: Kì í máa ṣọ̀rọ̀ kékeré.
2: Ṣé ẹ bá wọn yanjú ẹ ni girama?
1: Njọ wọn ti ní gbé ẹnu sọ̀n báyìí. Tó ti jẹ́ pé wọn ọ̀mọ̀rọ̀ sọ mọ́ wájú wọn ni mo ti dákẹ́. Wọ́n padà fira wọn lẹ̀. Wọ́n fira wọn lẹ̀ ojú ọmọ wọn sì rí tàtà látà. Salamu.
3: Girama.
1: Salamu.
3: Girama ọlá yín ni o.
1: Ẹ yà kún ẹrọ tọmọ. Tọmọ ní ẹrù ẹ̀yìn méjèèjì bẹ́ẹ̀ bá kọra yín lẹ́sẹ̀ rí ìyá tó bí i fi ilẹ̀ tí ọ̀jẹ̀ tán lé ọkọ ọmọ rẹ̀ ní ọjẹ́ ìtọ́pọ̀. Yín ni mo fi ń bá yín sọ̀rọ̀ ní ìsìn. Ńgbọ̀ ń sọ tí ń yọbíran tí ń tabíran tí ń ṣe gbogbo rẹ̀ tí ń lọ́wọ́ rẹ̀ ìfọmọ́sọ́dà tí ń kan ní lọ́wọ́ rẹ̀ fi kinní kan. Ṣé ìwọ náà ó sì gbà kẹ́ ẹ kọra yín lọ́mẹ́kẹ́ ara yín.
3: Girama ẹ wò mí bí mo ṣe wà ẹ. Fine boy ni mí. Ẹ wojú mi. Ẹ gbọ́ ikọ́ nù gbọ́jọ́. Ṣé má dẹ́ta máa rọ́bìnrin tó dáa náà.
1: Tó fi ń dalé láàmú náà nu. Wèrè tó ń kọ́ kí n ta tí ò jí ọrá yẹ. Gbọ́ tí ìyàwó rẹ̀ ń nu ilé. Yẹ́gbọ́ràn.
4: Ẹ ṣe mọ́ mi.
1: Irú kí wọ́n bẹ wọ́. Kí ló dé sẹ́yìn nìkan ni?
3: Ṣé bẹ́ẹ̀ ti rí? Òun là ń káwí tí ò dákẹ́ o.
1: Sẹ́ẹ̀fù lọ́rọ̀ sọ àbí mọ́ sọmọ́. Sẹ́ẹ̀fù lọ́rọ̀ sọ kí ló dé lọ. Bí láńlọ́ọ̀dù bá wá ń bá wa gbélé ńkọ́. Ṣé bá jọ wá gbalẹ̀ àyín ni? Kí ló dé sẹ́yìn
4: nìkan ni? Ẹ wá ẹ ní sùúrù gan. Ìyànjẹ ale yọ girama kúrò lórúkọ yẹ ewo gan ni gan
1: ọjà bí ẹsẹ kúyọ gan lọ njẹ
4: ẹwo jàre ètè sọ náà ti tó
1: òyìn tí a gbé ọ lọjà
4: ẹ má dá sọrọ wa mọ
1: n tó bá wù yín ẹ fira yín
4: fẹ ẹ má dá sọrọ wa mọ
3: ẹ má lọ ẹ má lọ
1: ṣe irú ọbẹ wọ
4: ẹ kọ ìyàwó ṣọbọlọ yọ ké ṣáwọn nìkan ni nébọ ta ni kọfàdì gan kọtẹ tó sọrọ pé ṣẹyẹ náà nílé tí wọn náà dùn tó ni dáradára dancing hello èmi ò ṣe mọ o dẹ ti sọ tèmi
3: pé máa lọ
4: nǹkan tó wà dẹ sọ náà nìyẹn
3: máa lọ
4: ẹbí mi ṣe mọ mọ lọ
3: mo ń lọ
4: ọdún
3: ọdún máa bí ẹni ìyàwó ọbùn
4: òun
3: ilé ìlú tún ṣe
4: àwọn
3: ọlọjàrí
4: máa lọ
3: máa gbé wọn wálé wòmí dáadáa bí mo ṣe wà fine boy ní máa rọbìnrin mi fẹ mi lè regret
4: ẹ nǹkan tó fẹ ṣe wàá regret ẹ
3: máa lọ mi ṣe mọ
4: ti problem wàá rí.
1: Wọ́n padà fira wọn lẹ̀. Bó ṣe lóun wọ́n fọmọ ṣèlékọ̀ ó fi ṣèlékọ̀ ni.
5: Ó wá mọ́mọ́ ẹ lọ.
1: Wọ́n padà mú ròǹdó lọ́dún àǹtí rẹ̀ torí ẹ fi ọmọ ṣèlékọ̀ bẹ̀. Ó fọmọ hàn padà fọmọ hàn ni òun náà wá bá rin ẹsẹ̀ rẹ̀ bọ́ta ọmọ elépo ó lóun ó tún gbóhùn fọ ó tún fọ ó ń tọ́jú ọmọ rẹ̀ ń rí.

0: ọmọ náà yè á àjọ kẹ
1: mọ
0: ìrẹ ṣe wọ ọ ṣe wọ wẹ kẹka mi ohun kíkí ni akáṣe bala bala ìṣì bẹ́lí ti ẹ̀rọ wọ́n rojú rẹ̀ wọ́n mọ̀rẹ́ yìí wẹ́ ṣe gẹ́ yìí wọ́n á wu nu yàrá mi gbogbo aṣọ yóò dọ̀tí mo ká ko nálẹ̀ wàá kó gbogbo aṣọ yẹn mo ká kaṣọ mi aṣọ ọkọ mi gbogbo rẹ̀ mo ká ko nálẹ̀ aṣọ ráàfù náà àbúrò rẹ̀ kẹ́ni kẹ́ ẹ̀ á wọ arun mi tẹ́rẹ̀ barun rẹ̀ mi kọ́rẹ́ bọ̀ wọ arun wọ́n rò rẹ̀.
1: mo ṣe bí ralph ó ti máa ń fọ aṣọ ẹ̀ kí n tó dénú
0: lé ìtẹ́lẹ̀ kí mi ń wọ ìjẹ̀rún wàá jẹ ráìsì àárọ̀ wàá jẹ ṣu ọ̀sán wàá jẹ kí ẹ̀sìn náà ṣẹlẹ̀ ju ẹ̀mẹ́ ìjẹ̀nu ní kú ẹ̀ kẹrù ṣe wẹ́ kẹrù sọ̀rẹ̀ kẹ́ ibẹ̀ yìí wẹ́ ṣúṣẹ́ o wọ́n rì mọ́rẹ́ oro so gbogbo aṣọ yẹn gbọ́ mi o má ba jeans ọkọ mi jẹ́ o bàbá ráàfù gbádùn dáadáa o wọ́n gbọ́ gẹ̀ yìí ìyọ jeans yẹn wá ru bá soapu wá ru fọ ìyọ àǹkárá yẹn náà bá soapu wá ru fọ mọ sankara nínú oorun o mọ jorun pankara o gbogbo aṣọ ráàfù uniform náà wà kó gbogbo rẹ̀ wà kó nálẹ̀ wọ́n fọ́ gidi o.
1: ṣé èmi náà ni màá fọṣọ ráàfù náà bẹ́ẹ̀ yẹn.
0: yọ ọ̀gá kábí mi jàre bàbá ráàfù.
2: mo wí ku ọkọ tó di wípé akẹlọ kó ọmọ olè burúkú tó lọ mú wà yìí mo wí ku ọ. kárí ìkẹta mi kó kulikuli sí nínú ilé ibi àmì kò sí ayọ̀ mọ̀ gangan o
0: mo
2: ti kọ́ gbogbo kulikuli tó èsì kuli kankan bẹ̀ mọ́ o èsì kuli kankan bẹ̀ mọ́ o kulikuli ẹ̀mí mu kárí. olódùmarè màmá borí lò sí ẹnu ẹni mọ mi kó mi ní kọmọ ti bẹ mo ti kó gbogbo nǹkan mi tán
0: mo
2: ti tún ìlú kulikuli kẹmí mẹmí mu kárí mo tún ti kọ kulikuli irú kẹ ẹsẹlẹ o
0: mo
2: máa bẹ sí ilé mi báyìí.
0: wẹ̀dẹ̀ kọ́ kulikuli jẹ àjọkẹ́ wẹ̀dẹ̀ jí kulikuli
1: kulikuli tún kẹ mí mi jẹ kulikuli mọ mi.
3: bọ́mọ ń ṣe bó ṣe kóónú wàhálà tán lójú páálí nù.
4: grandma ìbò lọmọ yẹn wà báyìí ìbò ló wà báyìí.
3: mo gbẹ́wà orí iná gáàsì mo sì fi ń sè ìsìn ẹ̀fí ojó náà bí mo ti ń bá yín sọ̀kan sọ méjì ẹjẹ́ ń rèé wo tí mo gbé lérí iná ń gbà ń bá wò tí ń bá ṣe ń wà mọ́ ṣàlàyé rẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ mọ̀ ń bọ̀ ná.
4: ìtòbó ti mọ́ mi lójú.

0: ọ̀pọ̀ ìbámọ́ ráhùn arira oko kọ́mọ́ mọ̀ jẹ́ aráhùn arira oko.
1: Akọ́dá ayé mojúbà o, àṣẹ̀dá ayé mojúbà o, mojúbà gbogbo orí adé kádé ó pẹ́ lórí o, kí bàtò pẹ́ lẹ́sẹ̀ kí ẹ̀sìn ọba kọjẹ oko ọba pẹ́ kánrin ké sí i. Aboyún ilé wọn mọ bí wẹ́rẹ́, ẹni tó ti bí òníyàn kú àgán tó wà làbó sùn. Àjíǹde arọ́ mọ jẹ́ fún gbogbo wa o, mojúbà gbogbo ìṣẹ̀nṣe lápapọ̀. Ìṣẹ̀nṣe òní bàjẹ́ o, Ọ̀yọ́ ṣètì òní bàjẹ́, gbogbo Nàìjíríà òní bàjẹ́ lápapọ̀. Adégoróyè Ìgè Àdùbí Agbéfágórí Ìtẹ́ lorúkọ tèmi, olóyè Ọ̀tún Olúwawo jẹ́nẹ́rà fún gbogbo tìbútòrò ilẹ̀ Ìbàdàn lápapọ̀, mọ́gàjí ilé olúòjé ọ̀fọ̀jẹ́ Ìbàdàn land. Gbogbo ibi tẹ́ ẹ bá bá wọ̀lú Ìbàdàn, ẹ wọkọ̀ tí ń bọ̀ wá sí géètì òjé, ẹ sọ lóde èdè ayùn rẹ̀, ẹ rìn sáàrin ọjà òjé, ẹ béèrè bí wọ́n ti ń tẹ́ni, ẹ gbé ọ̀kadà òkè ọ̀fà bàbá àṣàlẹ̀. Ojú ṣọ́ọ̀ṣì tó wà ń bàbá àṣàlẹ̀ lọ́wọ́ ọ̀tún yín, ibẹ̀ lẹ ti sọ̀kalẹ̀. Tẹ́ bá ti gbójú ṣọ̀kan, ẹ rí àkọmọ̀nà wa ń bẹ̀, ẹ lẹ́ lọ sílé bàbá Iwéńjẹ́ Àdùbí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè ní sí 08032601 41 tàbí 08053459223. Odùfà tẹ́ láǹfààní láti mọ gbọ́ lásàálẹ̀ yìí, òun náà ni Odùfà Ọ̀yẹ̀kú lọ́wọ́ ọ̀tún, òdì lọ́wọ́ òsì, Ọ̀yẹ̀kú dì í. Ẹ máa bá mi ká lọ. Ifá ní Ọ̀yẹ̀kú díndí, Ọ̀yẹ̀kú díndí. Adífá fún bàtà tí í ṣe ọ̀rẹ́ ṣàngó, wọ́n ní ọ̀kára ńlẹ̀, ẹbọ ni kọ́ wá ṣe. Ọbọ̀ ríru ẹbọ orú, ó gbèrú ó tèrú, ẹ wá wo rúrú ẹbọ bí ṣe ń gbe ni. Àrúdá rẹ̀ á sì máa gbè nìyẹn. Kọ̀pẹ́ kò jinná, ẹ wá báni ní jẹ̀bútúre làbáni lẹ́sẹ̀ ọba rìsà. Bẹ́ẹ̀ni, àwọn àgbààgbà mẹ́rin ni wọ́n ti ìkọ́lé ọ̀run bọ̀ wá sí òde ayé. Àgbà alákọ̀ọ́kọ́ ni bàtà, àgbà ẹlẹ́ẹ̀kejì ni kóso, àgbà ẹlẹ́ẹ̀kẹta ni dùndùn o, tí àgbà ẹlẹ́ẹ̀kẹrin sì jẹ́ sẹ́kẹ̀rẹ̀. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin mú kan kéjì òde ayé táwọn ń lọ yìí, ìwo òjù mí èmi òjù ọ́. Wọ́n ní káwọn mẹ́rẹ̀ẹ̀rin orúbọ, bàtà sì gara, bàtà lòun ọ̀lẹ́bọ rú o, àkókò mọ̀ pé náà ló tóbi ju gbogbo wọn lọ. Kóso náà ò rúbọ, sẹ́kẹ̀rẹ̀ àti dùndùn ní ń bẹ lẹ́yìn tó ń lọ rí sẹ́bọ̀. Nígbà tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin dé òde ayé, wọ́n bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ tó lódùmarè ran wọn. Ọwọ́ adijọ́ kan, kábíyèsí ìlú ń wá pe gbogbo wọn. Epo òkè bí epo, ẹyẹ òkè bí ẹyẹ, wọ́n bá ní káwọn àwòsàn sàlù kí wọ́n wá dáfá. Wọ́n pe gbogbo àwọn onílù, gbogbo àwọn àjòyè ìlú tí lọ bá bí yìí. Tó ni wọ́n bá ń bọ́ sí gbàgede aré. Oníbàtà ló kọ́kọ́ bọ́ sí gbàgede aré o. Lóníbàtà bá ju ọwọ́jà rẹ̀ sí bàtà rẹ̀. Lóníbàtà ń pé tìwálá, tìtìwálá, tìtìtìtìwálá, tìwálá, tìwálá, tìtìwálá, tìtì. Àwọn àjòyè ìlú wa ń wò pé eléyìí tí ò mú orí kì. Kẹ́ni tìwálá tìtì tẹ́lẹ̀ ń wí. Èyí orí kì kankan kò pè. Kálukú sà ń wo Oníbàtà. Àwọn àjòyè ọ̀bọ̀ ọjọ́ oníkóso náà bá bọ́ bẹ̀.
2: Ọ̀rọ̀ gbèsè ayé oníkókó ìná.
3: Bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn là ó lu nínú ayé, bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni. Bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó là ó lu. Right information nìkan lẹ́yìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé. Torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín. Mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí. Ẹ bá ń súnmọ́ kiní yìí gẹ́gẹ́ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
4: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
3: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
4: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara, pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálélórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi hàn àwọn èèyàn tí wọ́n lè fi máa méèkì owó sí, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan, ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀
5: máa. Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
6: Mo ń bọ́ káti 2FM.
7: 32FM 94.9.
8: Top of the evening. The night is too young for small expectations. Open for more with Guinness.
9: Básico, ẹ̀dá o.
10: Show me your 32.
11: Wetin be this?
12: Láì ṣeré ń bò. Ẹ wo bẹ́ ṣe rí bí assignment final.
11: se painting ni ni se kuku gbe yin ko giri museum te fi gbogbo ara se color ta la won sanu yin ko ma sasaku sare kini ta se ti oda makeup wele ki lo se ni ti mo ti pari mo ri po ti pari se bi tori ere lo fi fi full stop sanu ori bo bo se nje ti gum gan bi e to nje ya so o work out ori ni bo se nje ti gum bayi ni pari re se press up se ba ti se pe yen je pe mo kete kete o pari o e ba leyin oni sogo mo en ti ogba go ni ja o bo won ti ba bo fu eleyi hin tan wo bi akoku ewon won ba mi so so ninu gbogbo agbo to ko dani ko si ti were nbe agbo were si wa wa won mo pe npade yin loni ni.
12: This skit was performed by Hussein.
13: 32 FM 94.9.
14: Are you ready?
15: Rakumidi Rukale, Egure Turashe, Atari Janakuta Yomadele Dayaka. Toro Badi Tikagbo Safefe, Kamatarani, Baba Jubabalo.
16: Two FM 94.9.

0: ẹyin ẹyẹ wa tẹ ń gbọ wa tẹ sinwo wa kárí ayé inú mi dùn pé lónìí yìí àlejò ńlá pátápátá gbà ni wọn wà pẹlú wa lórí ètò èmi ò fẹ sọ pé ẹja ńlá wọ wá gbé èyí ṣẹjà àlejò ńlá la gbé àlejò ńlá ẹyin láti lè ṣe 32FM 949 ilẹ̀ ìbàdàn láwà tá a ti ń kàn sí ẹ̀sùn lè darapọ̀ mọ́ wa lórí ojúpọ̀ ayélujára ẹ̀tẹ́ bá ti tẹ 32FM 949 ìbàdàn tàbí 32FM 949 fẹ̀yìn ẹ̀ ketekete lẹ́mọ̀ wá báyìí bíi ti mú màwòrán ọdọ́ bàbá tá a wà àwọn náà ni gbajúmọ̀ bí àṣà bàbá kan wọn ni wọn rẹ rùwé títí títí wò fẹ́ sọ ni wọn sì ń jẹ́ pòfẹ́sọ̀ kété wá ṣe ilé yìí nìkan àwọn náà lẹni àkọ́kọ́ orú ẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà bó ṣe tóbi tó yìí tó yẹ pé inú àwọ̀nù bọ̀nú èdè ní gbígbé kalẹ̀ tí wọ́n ń pè ní linguistics àwọn náà lẹni àkọ́kọ́ orú ẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jẹ́ pòfẹ́sọ̀ nínú linguistics ní nàìjíríà bàbá ẹnu oníkan báyìí ni wọ́n láti gbọ́ pẹ̀lú ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn tó ń gbọ́ wa àtàwọn tó ń wò wá kárí ayé.
1: Òkè yín o gbogbo èyí tẹ̀ ń gbọ́ wa orúkọ mi ni Ayọ̀ Bangbóṣe mo jẹ́ ọ̀jọ̀gbọ́n àgbà tí wọ́n ń pè ní emeritus professor ní iṣẹ́ tí mo dẹ̀ ṣe òun ni linguistics tí a mọ̀ ní èdè Yorùbá ní ẹ̀dá èdè ìyẹn ni mo ti ṣiṣẹ́ ní ilé yunifásitì wa ti Ìbàdàn fún ọdún tó pọ̀ tó pẹ́ mo bẹ̀rẹ̀ ńbẹ̀ láti 1963 mo wá ṣetán ní ọdún 1990 wọ́n tó fi díẹ̀ kún kó tó bí 1992 tí mo fi kúrò ní yunifásitì Ìbàdàn.
0: Àdúgbò lọ́dọ̀ lọ kò ní bàjẹ́ a máa rí bá bàbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí tó ń tẹnu ẹ ní kí n máa fi kún un pé ìmí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni bá a mọ̀tọ̀ àdèmọlá adéjúmọ̀ àti balẹ̀ kàṣàgbà ayé àti bẹ́ẹ̀lẹ̀ kò ti bí a rí bàbá àwọn òwò ni òbí wa nídìí ìyá àti bàbá.
1: Bàbá mi jẹ́ àlùfáà Reverend Emmanuel Bangbóṣe. Ìyá mi ó jẹ́ olùkọ́ nílé-ìwé ó jẹ́ orúkọ ẹ̀ ní Mrs. Victoria Bangbóṣe ní ìlú Odópọ̀jù ni bàbá mi ti wá tí ó jìnà sí Ìjẹ̀bú-òde
0: nípínlẹ̀ Ògùn
1: ní Ogun State bẹ́ẹ̀ni.
0: Màmá ń kọ́.
1: Bàbá ni mo kọ́ dárúkọ Emmanuel Sọgbódìpẹ̀ Bangbóṣe orúkọ bàbá mi nìyẹn torí pé bàbá tó gbé òun eléégún ni báyé ṣe dà nìyẹn bàbá tó bí eléégún òun wá lọ dà

0: láti lọ sí ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ àwọn olùkọ́.
1: Teacher Training College.
0: Teacher Training College. Ìtí mo ṣe St. Andrews College Ọ̀yọ́.
1: Ọ̀yọ́.
0: Mo sì gbà mí.
1: Ẹ yege ń bẹ̀.
0: Mo bẹ̀rẹ̀ iṣẹ́, mo bẹ̀rẹ̀ ìwé kíkà mi 1948.
1: Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílùú Ọ̀yọ́.
0: Lọ́yọ̀.
1: Ọdún mélòó lẹ wá lò lọ́yọ̀ yẹn?
0: Ọdún mẹ́rin la máa ń lò.
1: Mẹ́rin.
0: Mo ṣe ọdún mẹ́rin. Mo jáde 1951.
1: 1951. Ẹ tún wá bẹ̀rẹ̀ iṣẹ́ padà.
0: Àkì bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn tó ní wá tó mú wa lọ síbẹ̀ torí iléèwé ọ̀fẹ́ ló jẹ́. Torí owó tí wọ́n ní kí gbogbo wa san fọdún mẹ́rin láyé ìsìn ìmọ̀ye tó máa jẹ́ ṣùgbọ́n £21 fọdún mẹ́rin, oúnjẹ fọdún mẹ́rin, ìwé gbogbo ẹ̀ ọdún mẹ́rin.
1: Lórí £21.
0: Ṣùgbọ́n àwọn ló máa fi wá síbi tá a máa lọ.
1: Wọ́n á post yín síbẹ̀.
0: Wọ́n máa ń post wa ni. Wọ́n á ní ìwọ ibi báyìí ló máa lọ. Ìwọ ibi báyìí. Fàdúrà tí.
1: Pé wọ́n lọ jẹ́ wọn pé lè tó dà.
0: Ṣùgbọ́n àdúrà tèmi yẹn kò gbà. Ibi tí wọ́n gbé mi lọ inú igbó.
1: Wọ́n á torí pé kò sí bàbá láyé mọ́ láti fẹnu sí.
0: Tí bàbá bá jẹ wà láyé kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀. Torí Anglican ni ibi tèmi lọ yìí. African Church ni
1: ti bàbá mi wá.
0: A wá lọ sí Araro mi òbí tàná gbé mi lọ. Ibi tí wọ́n gbé mi lọ nìyẹn.
1: Ìpínlẹ̀ wo nìyẹn wà?
0: Ogun State.
1: Ìpínlẹ̀ Ogun ni.
0: Ogun State ló wà. Adé Ọ̀tá. Tába Adé Ọ̀tá. A máa lọ Adé Àtàn. Láti Àtàn la máa lọ sí Araro mi oríta.
1: Ìgbà tí wọ́n gbé yín lọ yẹn, báwo ni màmá? Màmá yín sì wà láyé níjọ́ náà lọ́wọ́.
0: Màmá mi wà láyé.
1: Ẹ báwo ló ṣe rí lára wọn?
0: Ìṣe pọ̀ ló ṣe rí. Ó ní òun gbọ́dọ̀ tẹ̀lé mi dé. Àjọ débẹ̀. Nǹkan tó dẹ̀ burú jù ni pé mọ́tò ò débẹ̀. Kẹ̀kẹ́ ò débẹ̀. Tá a bá gbé kẹ̀kẹ́ lọ, a láti dúró láàrin ọ̀nà tá a máa fi kọjá ibi tí odò kan wà. Torí ẹ ẹsẹ̀ la máa fi rìn.
1: So màmá tẹ̀lé yín débẹ̀.
0: Ó tẹ̀lé mi débẹ̀ o.
1: Ọmọ yìí ò ní bàbá. Ẹ tún wá mú kúrò lọ́dọ̀ mi.
0: Bẹ́ẹ̀.
1: Àjọ débẹ̀ ni o.
0: Àjọ débẹ̀.
1: Ẹ̀sìn jọ débẹ̀.
0: Bẹ́ẹ̀.
1: Àwọn ẹ̀yà nìyẹn. Kọ́lọ́n bá ní délẹ̀ fún wọn.
0: Àmì.
1: Pàtẹ wá débẹ̀ kọ́. Báwo làwọn ẹ ṣe gbà yín lọ́hùn-ún? Ìbòlẹ̀ dé sí ń bẹ̀.
0: Wọ́n ní ilé fún àwọn olùkọ́.
1: Hostel accommodation.
0: Wọ́n ní
1: quarters.
0: Quarters. Ẹni tó jẹ́ ọ̀gá iléèwé wa. Mr. Ilégbédé, Headmaster. Ó nífẹ̀ẹ́. Ó wá ní ọjọ́ tí mo débẹ̀ pé tíṣà Ọ̀yọ́. Wọ́n tètè dédé ń rí wọn.
1: Góòlù ni wọ́n. Góòlù.
0: Góòlù. Wọ́n ṣe ayẹyẹ.
1: Welcome party.
0: Wọ́n s'oúnjẹ. Wọ́n gbé oríṣiríṣi nǹkan mímu sílẹ̀. Ọtí tí wọ́n pè ní ọtí
1: Star Bright for Life.
0: Àtọjọ́ tí mo ti dáyé mi mú. Bíàrí ni wọ́n bá ní Headmaster oní àkì fẹsẹ̀ kan
1: tẹ́lẹ̀
0: wọ́n máa fẹsẹ̀ kejì. Mo ní ewo lédè yìí ẹsẹ̀ kejì kẹ́. Wọ́n ní bíà kejì nìyẹn. Wọ́n bá gbégbó kejì síbẹ̀ ní bá mú kọ gbọ́ àti máa fi dìde bẹ́ ojú mi ti
1: pẹ́ ti pọ́ yìí. Ilé yóò ṣe rí.
0: Odidi ọjọ́ mẹ́ta mi ṣe yàn mo kàn ń bì. Màmá mi wá ní ìwé ìwọ wá nílé.
1: Màmá àgbàlagbà. Ẹyin ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ń bẹ̀.
0: Mo ṣiṣẹ́ ń bẹ̀.
1: Fún bí ọdún mélòó?
0: Ọdún kan mo fi ṣiṣẹ́ ń bẹ̀.
1: Ẹ wá padà sí.
0: Mo sọ fún àwọn tó gbé mi lọ. Mo ní tẹ́ ẹ bá gbé mi kúrò níbí máa sá lọ. Báwo ni mo ṣe lè wá jókòó sínú igbó? Ṣùgbọ́n àǹfààní kan wà tó jáde
1: láti bẹ̀.
0: Ó tán pè mí sí. Kò síṣẹ́ tí máa ṣe tí a bá ti ṣe tán níléèwé. Àwọn tó ń fi ìwé ránṣẹ́ sí wa láti ìlú Èkó with rapid results.
1: College. Correspondence college.
0: Exactly. Oun la mo bere si se. Mo kawe.
1: Ta lo fi han yin, ta lo fona be han yin.
0: Gbogbo wa lati mo yen.
1: Ti mo yen.
0: Pata ti lo si grammar school a mo pe nkan ta le fi lo wa ju niyan. So aba yen ni mo se. Ti mo ka gbogbo owe.
1: So owo ti kini e de gba jo na lo owo yen ko po.
0: Se owo ta
1: so. Se so so do rapid result college.
0: Owo kekere.
1: Owo kekere.
0: Owo kekere.
1: Eto ifiweranse o de rorun Nigeria ngba na.
0: Ben, ben, ben.
1: Kia kia lo dodo yin. Ta ina de se
0: ti won. Ti ba ti jade ton ilewe. Ti mo ti se kon ti ma ko awon mo lojo keji. Ba lojo ko se. Kini ma ma se
1: be ma kawe.
0: Won fun wa ni
1: homework.
0: You don't want ta ma se. A gbodo se. A gbe agot. A se. A fi ranse si won. Won tun pe ti ba idaje. Headmaster mi ma to ri pe igba gbogbo mo lo joko sinu
1: bi te tin kawe
0: o ni kilo kan te lo se nbe o wa gba kule kule kule lo wa yoju lati wo lori pe mo se
1: homework ni kawe ni
0: mo se don mo pele o lo ni ele a ari si lo
1: a so tele ti wa
0: ben ben iyen ni mo se tan lodun yen won ba gbe mi lo si ilaro ilaro yen school tuntun
1: yin to bi lu yen na de to feju
0: so ibe ni mo ti se odun meji si
1: e de ji kawe yen lo na
0: ah mo ti se donwo mo se donwo gc london gc mo se iti o level man e level meji o tun se meta so now I will be padda si Ibadan.
1: Hey, they pass here.
0: I pass St. Louis College.
1: Ni Molite?
0: Molite. Ibanyen, Baba, Ajikin Banjo. Ni, principal one. Ibed Motisise, Titi di 1957.
1: Church, you don't tell me what I do, Ambe. What I do, can we pay by a loan?
0: Ben.
1: Be tan.
0: I want you to Ambe. Set out your car.
1: Ben.
0: Ni ebe ebe nko no ni mi kawe
1: adi ni modite mo won ni kini nte ka te fin ko won be se ti le buze na ni ti ji si London
0: te yan ba ti lo yo to pa gre tu o le lo ko won be ki se oro ji si lele
1: lele yi
0: ise ti cha
1: yi te ti mu bo la to yo yen
0: we
1: ri yen
0: be
1: e je ran ti awon te ko to just student tin ba ye ye
0: mo mo ti awon ti mo ko opolopo mu won de ti lo bayi sugbon eni kan si wa ti mo tun ko ni university
1: akoko tun ko nu
0: to di professor Kunle Adeniran omo Ibadan bi ajo wa ni linguistics department
1: linguistics o ko department ile awon na tun wa
0: be ko wa di olukọ ni
1: awọn naa je olukọ agba nbẹ
0: bẹẹ o di professor
1: adupẹ lọdọ lọ baba lẹyin eleyi bawo wa ni ẹ ṣe tẹsiwaju to jẹ pe eyin naa wa lọ si university eventually
0: nkan to ṣẹlẹ ni pe bati mo ṣe dánwò university mo kọ lẹta si mi pe mo paasi o
1: university chibo
0: Ibadan
1: university of Ibadan
0: kii ṣe Ibadan
1: University College.
0: Ipe ni University of Ibadan. University College of Ibadan. UCI.
1: UCI.
0: Mama, Brian, Oti si University of Ibadan. University of Ibadan. Obere 1962. Ite ni, sorry, 1957. Ni, mo pass. Boko ati owo lo. Ni mba ni, kini mati wa shiba. Well, okay, ma lo se nkan ti a ma n se aye igba yen western region won ma ni awon to ba fe lo university ti won lowo ton ba fe sise oluko won a se nkan kan ta n pe ni regulation 17 ta ba se daada ijoba western region won a sanwo eko wa ni university sugbon ta ba ti se tan a gbodo lo sise ni school
1: e fi sin joba
0: school ti o ta daruko pe o fe gba wa ibe la ma pada
1: school le yin wa mu
0: e pe traditional grammar school
1: ki lo de te fi mu be gbadan se leyan be
0: mi leyan
1: e ki le
0: won lo won wa teacher won to ba de lati university odo wa lo ma wa won lo fun interview mo pass won fun mi ni scholarship pe ki kawe ni university to ba ti di holiday ma n lo si epe ma ma ba won ko awon mo sugbon gba ti mo wa setan ti university college ti won fun mi ni scholarship pe o se daada ni class mi nikan ni won fun ni scholarship pe ko lo si oke okun
1: lati travel abroad for further studies
0: je mo pe won ti di owo
1: be ni
0: ni ma lo ba won ni ile iwe won ni egba mi
1: egba
0: won ni kin lo kawe ni ilu eko
1: won wa joko sepe
0: ah won ni ko se kokan ti n ba fe lo kawe ni ilu eko kin lo melomi wa ko wa ma ko won bi se mi ni teacher ti ma mu wa ni ma ni kini mo wa bọ si
1: yo
0: kini mo bọ si yo kini ma ti se bayi mi ma ri bi lo ba lo ba registrar adamole
1: ni university college
0: mo lo ba won ma scholarship awon school ti o na mi wa won ma ni awon ni je ki n lo
1: o ye ri o
0: ni o ba so fun mi pe iye ko si e lowo ati fun e ni scholarship bo se ma yora embe kokan university olorun se ma sise doctor onobamiro ohun ni hall master wa ni melambi ho
1: doctor soya onobamiro
0: soya onobamiro akoko yen ni won je ti ijoba ni onobamiro na fi se minister of education won ni kini se ti mi ti enoba
1: se mo won tele tele
0: Ado ni old master wa. Odo e mo wa melambi o. Jumo mo se se fise
1: minister.
0: Mo ya lo si ju o. O se kan. Mo lo se nsi se. Amo mo le e mba lo ba ni le e ni ju a. Mo ni kwa ba ilo se ne. Lo an. Mo ni ki ma lo. School mi ni ki ma lo. Mo ni. Ijo ba do son wo mi o. Mo ni to ba do la. Ma bo. Ko leta. To the minister. Bo wa. Ma lo. Ma mu leta lo obinrin to je secretary lede epo I want to see the minister mo fe ri minister o ni iwo minister
1: lo pe be
0: lo ba ni okay duro na lo ba gbe phone lo ni intercom lo ni what Mr. Bangoche is here he says he wants to see you pe Bangoche kan wa bi o duro lo fe Oni, eko duro, ask him to wait. I will see him. The minister Bajadi. Minister Jadi, you want him? Mabo, mabo, mabo, come.
1: Who want me, you will pray?
0: Fumra.
1: Who bring you now, then, woman?
0: Who bring you, oh, DJ. Who want them to need?
1: How did you do that?
0: The minister, the back way, Pam said, Aye, John. Isa won mi awon minister rede rede ta nisin agbara wa lowo bo se ti ri o ko pe pamsek bade yes sir loni this young man very bright won ti fun ni scholarship ko lo si university of edinburgh to bade awuro fun ilu yi ki se school bi ti won ni ko lo pe o n pase pe kon fun mi laye lati lo ni o ba ni okay kí lọ bá pam sẹ n bá jáde obìnrin ẹ kí mi dáadáa bá lọ jókòó sí ọfíìsì pam sẹ
1: obìnrin ẹ tuntun yìí ó kí yín
0: dáadáa lọ jókòó sí ọfíìsì pam sẹ má pé kò pé mi ọpẹ àtọpẹ díẹ ló bá ní kí ni kò ízì tó bó ṣe rò yìí kò ízì. Ẹjọ́ sáré ẹ̀sán gbà
1: mí. Ẹ̀sán gbà jẹ́.
0: Lọ́ba ni oke kin lo ba isisa lakija
1: tejumade lakija
0: tejumade lakija ba lo ba wa ni kin ko address kin ko gbogbo nko pe wa bo wa send mi ko si ato pe ti mi de ko koko mo ni olohun lo so pe ki so no ojo kan ni letter ba de na ba ni awon to nsise ijoba yi ori won o pe koja won so pe awon fun mi laye lati lo won ni the minister of education has instructed that he be allowed to leave pe ton ba bere lojo mi ki sejo won minister lo buje won ni e ba koju ye lo o ti lo ikona won ara mi to wa ni bodo gbogbo lepe oni to ba ti de keja bayi to fe wo play se la ma re mo bo se lo ni esa lo se mo lo se Edinburgh mo so du meta be ti mo pa PhD ti mo fi wale
1: wa si Nigeria pada
0: pada
1: ni kuri tata de baba iru eyan wo kan ni ojogbon soya ona bagu iru eyan wo ni won
0: soya ona bagu awon eyan lan ni zoology to sise pupo ni microbiology
1: iru eyan wo ni won je
0: eyan dada ni o itan ti mo so yi ojo ti mo so fun omo e Mrs. Onodeko o je professor o ya den mo ni nkan ti baba e se fun pe bye bye bye ojo to ku church won na ko ju yi lo mo ni iba kere ju yan ma lo
1: ni ago iwoye
0: ago iwoye lati fi
1: emi muri han
0: o se ri
1: baba nigba ti e wa kawe tan lo te gba phd te pada si Nigeria kini rin ajo se ri
0: nigba ti mo de bi gbogbo eyan se ko si en to ti ka linguistics to boye
1: phd
0: ṣùgbọ́n wàhálà tó dá lẹ̀ fún mi ni pé
1: ó tó dá wàhálà rẹ̀
0: wà á gbọ́ bó ṣe rí náà wàhálà tó dá lẹ̀ ni pé máa kọ́ wọn linguistics máa kọ́ wọn ní yorùbá kìí ṣe yorùbá èdè yorùbá máa tún kọ́ wọn ní literature fagun wọn wákàtí méjìdínlógún ni mo fi ń kọ́ wọn lọ́sẹ̀ nígbà tí èèyàn wà ní secondary school
1: kò sí àyè láti túraká dàbí alára
0: ṣùgbọ́n tí èèyàn bá wò ń ṣe lo orúkọ mi lágbára pé gbogbo nǹkan tí ń kì bá ṣe tẹ́lẹ̀ ni mo kàwé lórí ẹ̀ tí mo kọ́ tí mo fi ń kọ́ pépà ìyẹn ló fi jẹ́ pé láàrin ọdún márùn-ún mo di pòfẹ́sọ̀
1: láàrin ọdún márùn-ún tẹ́ ẹ dé
0: àwọn tó ṣe ọdún márùn-ún láti di pòfẹ́sọ̀ wọn pọ̀ ní yunifásitì wa ọdún márùn-ún tí mo dé mo ṣe lecturer 2 ọdún kan mo di lecturer 1 mo di senior lecturer mo di professor ọdún márùn-ún.
1: Àárín ẹ̀ ẹ̀yin ò tiẹ̀ kojú bọnú òṣèlú ńgbà kọ̀ọ̀kan.
0: Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀.
1: Kí ló dé?
0: Kí ni mo fẹ́ fi ṣe? Ìwé yẹn ló jọ mí
1: ló wù yín.
0: Bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé àkìdá sí o tó bá ń ṣe nǹkan ru PCOS máa pè wá a lọ sọ̀rọ̀. A sọ̀rọ̀ lórí
1: ìkọ́ láti gbàjọba nímọ̀ràn.
0: A sọ̀rọ̀ lórí ìkọ́ tó ń lọ ní ìlú ní tí ò dá sọ. Ṣùgbọ́n kì í ṣe pé.
1: Láti má jẹ́ kí ti ìjọba di.
0: Mo fẹ́ di action group. Mo fẹ́ dé kò sí tó kàn mí.
1: Kí ni ìrírí yín pẹ̀lú bí ètò ẹ̀kọ́ ṣe rí níjọ́ náà lọ́hùn-ún àti ní ìsìn?
0: Ìyàtọ̀ gbọ̀ọ̀rọ̀ ló wà.
1: Ìyàtọ̀ gbọ̀ọ̀rọ̀.
0: Bí àpẹẹrẹ, nígbà tí èmi dé gẹ́gẹ́ bí lecturer, kò sí gbogbo nǹkan tí èèyàn fẹ́ tí mi rí.
1: Bí kíni?
0: Bí nǹkan bí ọjọ́ kẹta, àwọn 11th kíni gbogbo wọn ti gbé mọ́tò wa. Èwo ló fẹ́ ń bẹ̀? Audi ló fẹ́. Kíni ló fẹ́?
1: Ṣé ẹ máa lọ bá wọn ni?
0: Àwọn wá bá mi ni. Wọ́n á ní kí n wá wà wó. Mo jẹ́ ti ní license láti ìlú òyìnbó. Kí n wá
1: mọ́tò. Ní tó bá wù yín.
0: Kí yunifásitì ló máa sanwó. Wọ́n á dẹ̀ máa yọ owó wa díẹ̀ díẹ̀. Ìgbà yẹn, àwọn ọmọ wa mẹ́rin wọn gbé wálé fún wọn.
1: olóngbé milk wa university.
0: A ní farm university farm ti milk fresh milk lójoojúmọ́. Ayé ti lọ.
1: Nípa àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ bí standard of education.
0: Standard of education. Ó gbọ́dọ̀ lọlẹ̀ Téróbá pọ̀.
1: Ṣé nílùú òyìnbó náà lọ́hùn? Ṣé Téróbá pọ̀ náà tí wọ́n náà ń lọlẹ̀?
0: Nílùú òyìnbó wọ́n ti ṣe tó jẹ́ pé bí nǹkan yẹn bá ti dé wọ́n ti nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́dún márùn-ún wọ́n ti múra sí wọ́n ti mọ bẹ́ẹ̀ ló ṣe máa lọ. Nígbà tá a ṣe ilé ẹ̀wẹ́ ọ̀fẹ́ táwọn èèyàn lọ pre primary àwọn tó máa lọ second school wọn á pọ̀ sí.
1: Bẹ́ẹ̀
0: ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé àwọn olùkọ́ wa àwọn tó ń jáde wọn dàbí àwọn tó ń jáde tẹ́lẹ̀ gbà tí wọn bá ṣe dáadáa ní primary tí wọn ṣe dáadáa ní secondary wọn wá dé university pé ó ṣeéṣe kó ṣeéṣe náà.
1: Ti foundation ti wọ́.
0: Ó ṣáà ti mọ́ pa remedial courses.
1: Bẹ́ẹ̀ni.
0: Ayé tá a wà lọ kò sẹ́ni tó ń ṣe remedial.
1: Orúkọ kálukú ti dángájá láti bẹ̀rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Bàbá ní yunifásitì ìjọ náà lọ́hùn ṣé ǹjẹ́ wọ́n kí ọ̀rọ̀ òṣèlú bọ́ á yàn olórí tàbí adarí náà anáwá ni àbúrò mọ̀mọ́ mi ni ọmọ àdúgbò mi ni ẹ̀yà kan náà láti jọ wá ẹ̀sìn ìjọ kan náà ní wíwá àbí wọ́n yàn lórí merit ni.
0: Tó bá jẹ́ yẹn ni University of Ibadan kò sí bí èèyàn ṣe lè ṣe merit.
1: University of Ibadan.
0: Màá sọ nǹkan fún ẹ nígbà tí Lambo tó ń ṣe vice chancellor mo jẹ́ dean of arts tí wọ́n bá ti travel tí vice chancellor bá ti travel wọ́n á tó gẹ́gẹ́ bí faculty wọ́n á ní èmi ló kàn tí mo wà kí vice chancellor mo mú list àwọn tó ń fẹ́ gbà mo rí pé bí wọ́n ṣe ṣe wọ́n kàn fàlà sí báyìí gẹ́gẹ́ bí mark ṣe tó wọ́n fàlà sí.
1: Bí cut-off.
0: Cut-off. Kò sí pé wọ́n wò pé ilẹ̀ red line bam. Lẹ́nìkan làwọn òbí ẹ̀ wá bá mi. Ṣèbí ìwọ ni acting vice chancellor. Ọmọ mi ibi ló dé. Mo ní ẹgbẹ́ wa. Wàá
1: torí rẹ̀. Torí mark ẹ̀.
0: Ẹni tó bá ṣe lè ó balẹ̀ jẹ́. Ṣùgbọ́n ìtàn yẹn ò parí síbẹ̀ o. Lẹ́yìn tí mi sí mbẹ́ tí ẹni tó ní kò tó débẹ̀ tí time lọ ọmọ tán wà lọ́jọ́ náà wọ́n tí ó wà wọ́n tún mú kíni lọ́lẹ̀ wọ́n fàlà sí ọmọ yẹn wọlé.
1: Nínú àwọn tí ò wá.
0: Àwọn tí ò wá ayé wá.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ yẹn wọ́n sọ fún mi pé wọ́n dẹ̀ ti gbá o. Wọ́n sọ fún mi bọ̀ bí Ìbàdàn ṣe rí ni. Mi ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ. Kò sí nǹkan tí mo lè ṣe. Tọ́ bá ti fà lábà ẹ̀ ò tọ́.
1: Kọ́tọ̀ tí ò bá ti wọ kọ́tọ̀.
0: Ó lọ ni. Orí bẹ́ẹ̀ mọ́ ayé jam àti gbogbo ẹ̀.
1: Kí lè inú mi nùpẹ̀ dàrú ẹ mẹ́ṣàn jam. Kí ni ṣé jam yẹn lọ́kàn tí ṣé kó tẹ̀síwájú ni àbí kí wọ́n ra bá wa gbé sẹ́gbẹ̀ẹ́ kan.
0: Ẹni tó wà bẹ́ẹ̀ sí. Ìṣàkólóyèdè ó ń ṣe dáadáa ṣùgbọ́n jam tó wí ọdún mẹ́wàá mo fi wà ńbẹ̀ tí wọ́n ṣe aṣojú fún vice chancellor. Ìgbà tá a bẹ̀rẹ̀ professor Akinkugbe òní chairman jam òní òfin tí wọ́n ṣe sí jam ni pé ẹ ṣe ìdánwò tẹ bá ti ṣe ìdánwò wọ́n pass wọ́n bá pass jam ló máa mú àwọn tó máa mú. Tọ́mọ sọ pé ìwọ lọ sí Ìbàdàn ìwọ lọ sí Ifẹ̀ ní àwa bọ́ làwa wò pé eléyìí ò lè ṣiṣẹ́. Ṣùgbọ́n gbogbo ọ̀pá yẹn àǹgólú tó jẹ́ rẹ́gísítà àwọn aráàlú ẹ̀ núpé ní Niger State wọ́n wá bá wọ́n ní àwọn ọmọ ti bí wọ́n wọlé àwọn ọmọ wa wọ́n wọlé wà ní ẹ̀yìn tẹ́ ń ṣe ìwé. Ẹ lọ bá mi ṣe mark 200 làwa ń gbà ní Ìbàdàn. O ní ẹ bá mi ṣe kó dé 120. Wọ́n ṣe wà ní ẹ máa bọ̀ àwọn ọmọ yín mélòó ló wà ní 120 àlàbọ̀. ni secondary school ni ke lo mi wa si omo yi o le wole ton ba wole pelu 120 won le trade ada ni university
1: won ni le ko
0: iwo amon to wa ni jam gba eni mo so yi iwo an sanwo won yi mark ko si ko si gbogbo en gba yen oyi iya kan na no lo si
1: lori computer ero ayara bi asa
0: gbogbo kini
1: pota
0: pota lowo tonya omo mi kini aba o ni o se ni je kini 320 ni mo sanwo fun owo to fun mo 320 lo mo ma gba ba o lo si o ti baje
1: ise owo ohun o yo owo
0: imoran te mi fun won ni jam ni ile ti mo ri nbe pe jam e ma se donwo te ba se donwo e je ka won university ma mu won e ma so pe ile ma mu
1: mo fun won baba igba wo ni e wa ru peto teyan se lati se yi o emi na to ni yawo igba wo gan ero e wa sokan yi
0: nígbà tí èèyàn lọ sí ìpínlẹ̀ àwọn páàkì ni ẹni tó bá lọ sí sẹ́tàndùs kì í ronú obìnrin
1: rẹ̀ sẹ́mínárì
0: kì í ronú obìnrin
1: iṣẹ́ ni
0: nígbà tá a jáde la ṣẹ̀ṣẹ̀ ń wo pé ọmọ ilé iṣẹ́ lè ṣeéṣe ṣe lè ṣeéṣe bí ìgbà tó jẹ́ pé ojúwà ó lọ sọ́nà bẹ́yẹn
1: ìwé ìsáàdì
0: ṣùgbọ́n nígbà tí mo dé ìlàrú.
2: Ohun ẹyẹ bá jẹ́ ló máa gbé fò.
0: Ó bá lè jẹ́. Ṣùgbọ́n ìtàn yẹn ò parí síbẹ̀ o. Lẹ́yìn tí mi sí mbẹ́ tí ẹni tó ní kò tó débẹ̀ tí time lọ ọmọ tán wà lọ́jọ́ náà wọ́n tí ó wà wọ́n tún mú kíni lọ́lẹ̀ wọ́n fàlà sí ọmọ yẹn wọlé.
1: Nínú àwọn tí ò wá.
0: Àwọn tí ó wà ayé wá.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ọmọ yẹn wọ́n sọ fún mi pé wọ́n dẹ̀ ti gbá o. Wọ́n sọ fún mi. Wọ́n bí Ìbàdàn ṣe rí ni. Mi ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. Kò sí nǹkan tí mo lè ṣe. Wọ́n bá ti fà lába ìwòtọ́.
1: Kọ́tọ̀ tí ò bá ti wọ kọ́tọ̀.
0: Ó lọ ni. Lórí bẹ́ẹ̀ mọ́ ayé jam àti gbogbo ẹ̀.
1: Kí ni ìlú mi nùpẹ̀ ẹ mẹ́ṣàn jam? Kí ni ṣé jáàmù ẹ lọ́kàn tí tó kó tẹ̀síwájú ni àbí kí wọ́n ra bá wa gbé sẹ́gbẹ̀ẹ́ kan.
0: Ẹni tó wà bẹ́ẹ̀ sí ìṣàkólóyèdè ó ń ṣe dáadáa ṣùgbọ́n jáàmù tó wí ọdún mẹ́wàá mo fi wà bẹ́ẹ̀ tí wọ́n ṣe aṣojú fún vice chancellor. Ìgbà tá a bẹ̀rẹ̀ professor Akinkugbe òní chairman jam òní òfin tí wọ́n ṣe sí jam ni pé ẹ ṣèdánwò tẹ́bá ti ṣèdánwò tọ́ a pass tọ́ bá pass jam ló máa mú àwọn tọ́ máa mú tọ́ máa sọ pé ìwọ lọ sí ìbàdàn ìwọ lọ sí ìfẹ́ ní àwa board làwa wò pé eléyìí ò lè ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo parí ẹ àǹgólú tó jẹ́ registrar àwọn aráàlú ẹ núpé núpé ní Niger State wọ́n wá bá wọ́n ní àwọn ọmọ ti bí wọ́n wọlé àwọn ọmọ wa wọ́n wọlé wà ní ẹ̀yìn tẹ́ ń ṣe ìwé ẹ lọ bá mi ṣe mark 200 làwa ń gbà ní ìbàdàn ó ní ẹ bá mi ṣe kó dé 120 wọ́n ṣe wà ní ẹ máa bọ̀ àwọn ọmọ yín mélòó ló wà nù 120 àràbọ̀ wọ́n tó kọ̀kọ̀ wà ní secondary school ní Kẹlọmúra sí ọmọ yín ò lè wọlé tán bá wọlé pẹ̀lú 120 wọn lè trade ada ní university
1: wọn ní lè kó
0: irú àwọn tó wà ní jam gba ẹni mo sọ yìí irú à ń sanwó wọn yí mark kò sí kò sí gbogbo yẹn ń gbà yẹn oyin ìyá kan náà ló lọ sí
1: lórí computer ẹ̀rọ ayára bí àṣà
0: gbẹ̀gbẹ̀ kíní
1: pọ́tà
0: pọ́ọ̀dù lówó tòníà ọmọ mi kíní bá o ní o ṣe ní jẹ́ kíní 320 ni mo sanwó fún owó tó fún mọ́ 320 lọ mọ́ máa gbà bá o ló ṣe wọ́n ti bàjẹ́
1: iṣẹ́ owó ọ̀hún ọ̀yọ́ owó
0: ìmọ̀ràn tẹ́ ma mu awon e ma so pe ile ma mu
1: mo fun won baba igba wo ni e wa ru pe to teyan se lati se yi o emi na to niyawo igba wo gan ero e wa sokan yi
3: ma wo mi bi mo se fe yin
4: mo n gba ka ti tu e fe
5: 32 fm 94.9
6: You hear that sound? Now the sound of millions put it with for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open up.

ẹgbọn mi n ra oge ẹkọ ọra meji ẹn ba dele n lọ po otutu ipo lalẹ oníṣẹ ti mari àwọn ti mari ìyàwó àwọn náà ni ọba wọn po ni ọdà ìyàwó yín bá yín po gìtàn ẹyin náà wá bá ìyàwó yín kẹ bá po nǹkan lẹ lálẹ yìí pípò náà gbogbo ẹ. Ni hun yi baba

ẹntí ọ̀la ya ń lé ẹntí ọ̀la ya ń lé tí ò tún ní dúvè ìyà tí ń jẹ wọ́n láti jẹ àwọn ìyà kan bẹ tí jòkú gbẹ láti àwọn ìyà ó ní jẹ.

0: La ley. Àwọn orin tó nítumọ̀ tí ọmọ tí àsìkò òjò yìí onídàkí yankan àwọn kan máa kágúọgúọ má lọ kágúọgúọ àwọn orin tí ó máa ṣẹ́ ọ̀ ìdè ńlẹ̀ wọn á gbọ́n rí dáadáa bí ẹ̀gbọ́n ti ra kókó lẹ́ẹ̀kan nísìn wọn bá gbọ́rọ̀ orin báyìí pẹ̀lú orin un pẹ̀lú kókó yóò máa lọ gbogbo ọmọ kùn mú wọn bára wọn mú lọ.
1: Àṣà tí mò ń sọ tó jẹ́ kọ́sọ́ yìí.
0: Torí ìdí èyí ẹ jẹ́ ká jọ ṣe entertainment yẹn lálẹ́ yìí.

ẹnì kan fọ̀rọ̀ kan lò mí ní ṣá àárín ọ̀sẹ̀ tó lọ náà ni fọ̀rọ̀ ń lò mí ọ̀pakasọ ọ̀pakasọ ohun tó sọ fún mi ni wípé òun bóun ṣe wà yìí ìgbà tó kóun tó márì kó tó di pé òun tiẹ̀ márì rárá kóun tó di pé òun gbéyàwó ńlé òun fẹ́ràn kóun máa dáná òun ṣe ṣẹ́ẹ̀fù professional chef rárá àmọ́ lára àwọn nǹkan tóun máa ń fẹ́ràn as a bachelor òun ni pé òun máa ń fẹ́ràn kóun wọ kitchen kóun dáná ara jẹun kò sínú àṣà òun èèyàn wá lọ sọ́jà yọ ara rà jẹ yóò jókòó nu búkà kan àbí yọ máa ọ́dà oúnjẹ nínú ilé wọ́n máa gbé wá kò sí nínú àṣà òun rí òun fẹ́ràn kóun lọ sọ́jà kóun ra ẹja kóun ra ẹran kóun ra ráìsì kóun rẹ̀ wà kóun rè lùbọ́ á bíbílì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá ń bá wọn. onítọ̀hún bá ti ra gbogbo àwọn kinní ọ̀hún òun kò délé délé tóun bá kó délé òun fún ara wọn òun sè é tóun bá ti sè é báwọn òun jẹ nǹkan òun bá lálejò òun sàfù ẹ fún ọ sharp demran tí àṣàrò ẹ kí ló kọ bàbá abẹ́òkúta yìí ti jẹ́ bàbá àtòkò yìí ti jẹ́ kí ló kọ rẹ̀ náà àpòrin ìdà ní ìsìn agbègbè yusuf ọlátúnjì ẹ lẹ ń bẹ̀ wọ ẹ kú kalẹ̀. Kọ̀lìntì ìjàre ẹnu mi àgọ́. oníbọ̀n bá ti wá wọlé òun wà sáàbù ara òun òun jẹun ọyọ bá kan torí ìdí èyí lọ́pọ̀lọpọ̀ gbà àwọn oúnjẹ tóun máa ń jẹ oúnjẹ tóun fún alára òun sì fúnra òun ni òun ò fẹ́ràn kéèyàn kan ó máa dáná fún un lọ títí béèyàn bá dáná fún un kò mọ òun lára òun ò ní gbádùn ẹ dáadáa. àmọ́ òun ti wá mọ́rì báyìí ayò rìn padà ní ìsìn ẹlẹ́bẹ̀rún ẹ kú ìkàlẹ̀. òun ti wá mọ́rì ní ìsìn gbogbo ìgbà tí òun bá wà nílé lọ́pọ̀lọpọ̀ ìgbà ì máa ń wò ó kóun ó dáná oúnjẹ fúnra ara òun ọkùnrin lẹni tí mò ń sọ yìí obìnrin kọ́ wò. olóhùn fún ara òun lòun máa ń sábà dáná ọmọ ò tí ì wọ́ òun fún ara òun lòun máa ń sábà dáná ó ń sọ fún ìyàwó òun nígbà míì pé má dààmú ara ẹ jàre lọ jókòó àbí lọ wá nǹkan míì ṣe jẹ́ ń dáná yìí òun fún ara òun lòun máa ń dáná lọ́pọ̀lọpọ̀ ìgbà torí òun fẹ́ràn láti máa dáná ìgbà tí ìyàwó òun máa ń dáná lọ́pọ̀ ìgbà nígbà tóun ò bá sínlé tóun ó délé bóúnjẹ délé bẹ́bà délé bá màlà délé bá rẹsẹ̀ abíbílẹ̀ àti bẹ́ẹ̀ àmọ́ nígbà tí ìyàwó òun bá wà nílé tóun náà sì wà nílé tóun sì pé ọwọ́ òun dilẹ̀ kò sí rẹpẹtẹ tóun ṣe ni máa wo òun kóun fún ara òun dáná bó bá wá fẹ́ le jù ìyàwó mi jókòó báyìí máa wò mìíràn bí máa fẹ́ mú síbí báyìí mú nǹkan mo fẹ́ sá máa bá mi ṣèyún àmọ́ iná yìí fúnra mi ni wọ́n dà. tí ọ̀rọ̀ ti wá kàn mí tó ti bá mi sọ ọ ni wípé gbogbo ìgbà tí ìyá òun bá wá kí àwọn nlé òun etí ẹ mọ̀ bóyá ó ti ṣẹlẹ̀ bí ẹ̀ẹ̀mejì ìyá òun bá òun nínú kitchen tóun dáná lọ́wọ́ nínú kitchen tí ìyá òun ti bá òun pé òun dáná lọ́wọ́ yìí inú amọ́ bí ìyá òun wá pè òun sí kọ̀rọ̀ pé ṣé ó ṣe máa dáná nu kitchen kí ló dé ìyàwó rẹ sì wà ń pálọ̀ ń wo tẹlifíṣàn ìwọ wá ju ó wá kàyàdó oúnjẹ ó wá ń dáná ṣé ṣe pé nǹkan ń ṣe ọ́ gbogbo ìgbìyànjú òun láti explain láti ṣàlàyé fún ìyá òun wípé màmí kì í ṣe pé nǹkan kan ṣòun o òun lòun jí ó rí bẹ́ẹ̀ o torí òun fẹ́ràn iná dídá ń tòun o ó dàbí ọ́bì fún òun ni tóun bá dáná òun fẹ́ràn kóun ọmọ dáná normally kì í ṣe pé ìyàwó òun ló kàn nípa fóun pé kóun ọmọ dáná ó kàn wo òun bẹ́ẹ̀ ni kì í ṣe pé ìyàwó òun èyí sì dáná àmọ́ nígbà míì wọ́n mọ̀ pé wo
iwo na lo joko awon go bo nse gbianju ati salaye fun ya ohun to ya ohun oki ko inu re odun na ni ma wo kitchen mo se ma dana mo bi mi lere pe se ko won ma pretend fun ya ohun ni gbogbo gba ti ya ohun ba ti wa around ko won ma wo kitchen mo ko won ma wo kitchen ko won je ki yawo won ma dana tabi ko won ti e leju pagan ya yi ti o ba teyin lorun boya ke dile yin mu o e dile oko ti yin mu ile temi na lebi na kuku wa yi pe kini ko won o se

ọ̀rọ̀ ń bú só sí lẹ́nu ó bó fi yọ̀ sí o ṣé ò ṣe pánlá bẹ́ẹ̀ ni yọ̀ ò ṣe tu dànù a ti ṣerú ọ̀rọ̀ yìí sí ṣé ká sọ wípé gbogbo ìgbà tí ìyẹ̀ bá ti wà ráhùn kó máa pretend bó tiẹ̀ jẹ́ pé ó wù kó wọ kitchen kan dáná lóòótọ́ ó jẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ dáná àbí kókó sọ fún ìyá pé ẹ wo ìyá èmi ni mo fẹ́ bẹ́ẹ̀ bí ọba sì ti tẹyin lọ́rùn bóyá kẹ ìdílé yín mú o èmi ò àmọ kí yín sílé ẹyin ẹ má wàá kí mi sílé mọ kí lẹ lérò pé kárákùnrin kò ṣe. gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní ọkọ tó ti níyàwó. Hello, Ekaleo. Hello? Hello? Hello? Oh.

0: 0705 5009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 9 0809 7009 4 Koma pretend.
1: Koma pretend. Bẹ́ẹ̀ni, tó bá ti sọ fún àwọn òbí ẹ̀ pé kún ojókòó sílé wọn, ní ojókòó sílé àwọn. Yọ ọpẹ tó fámìlì ẹ̀ka ni ẹ o, wọn á bẹ̀rẹ̀ dé, wọn á sì lè yí ìyàwó bẹ́ẹ̀ pé pé òun lọ́láṣẹ ni o. Koma pretend, kò sí ohun tí ó burú jù nínú nǹkan tó ń ṣe èmi gan tí mo bá ń sọ̀rọ̀ yìí gan-an máa ń dáná dáadáa nígbà mi.
0: Kó wá máa pretend fún wọn.
1: Kó máa pretend fún wọn ni. Níjọ tó bá wùn bẹ́ẹ̀ ṣé ojú parent ẹ̀ bá dé kó máa pretend.
0: Ìgbà
1: tó bá sọ fún màmá ẹ̀ pé kó jókòó sílé wọn, òun ní ojókòó sílé òun. Wàhálà ti dé nìyẹn o.
0: Wàhálà
1: ti dá léyìn ẹrú sí Ọbaṣọ́ra o.
0: Wàhálà ti dé. Wọ́n dá léyìn ẹrú lọ́nà wo.
1: Wọ́n á tẹ̀lé wọ́n á ṣe mọ̀ pé àwa Yorùbá àwọn àṣà kan bẹ nínú tí ò bá yìnbọn tí ò bá àṣà Yorùbá mu. Pé kí ìyàwó máa dá kọ́kọ́ máa dáná.
0: Òun
1: ní ìsinmi wọ́n bẹ̀rẹ̀ sí wá àwọn ẹ̀sùn kan tí ò ṣe sí àwọn yẹn lọ́sẹ̀ yìí wọ́n á sì lè lọ. Wọ́n á bẹ̀rẹ̀ sí wá àwọn ẹ̀sùn tí ò dá sílẹ̀ sí àwọn yẹn lọ́sẹ̀ ni. So kó máa pretend ló dáa jù.
0: Kó máa pretend ló dáa
1: jù.
0: Bọ́ọ̀mù
1: náà máa mú gbogbo ẹ̀ ní gbogbo ìgbà pé òun náà máa dán máa dáná sí ìyàwó.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, dúpẹ́, ẹ ṣeun.
1: Láti rúwa ni mo ti ń bá yín sọ̀rọ̀.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, láti rúwa. Hello, ẹ kalẹ̀. Hello. Ẹ jọ̀ ẹ pè sórí nọ́mbà kejì ẹ dákun.

0: oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n fi ojú oríṣiríṣi wò ẹ kalẹ́. Yes sir, orúkọ yín bíi tẹ́ ti ń pè.
1: Láti ẹjọ́ ni mo fi ń pè, orúkọ mi ni ẹ̀yìn ẹ̀rọ
0: dìde. Ẹ kúrò níbi ẹ̀rọ rédíò yẹn jọ. Yes.
1: Ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ẹ rí òṣìṣẹ́ ọ̀tá ní ìlú.
0: Ẹ sì wá ń bi rédíò yẹn o, yóò já o.
1: Èèyàn kì í bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀. Nítorí bá ti ń lè parí, òun lè òfin bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀. Torí pé ìwọ ló padà máa ṣí. Mo máa jọ fi bẹ̀rẹ̀ láti ilẹ̀ tí kò ló ṣe ń dáná fún yẹn. Tó tí ìyàwó ẹ̀ jẹ́ tó wà ṣe tó ń ṣe. Tó afẹ́ ẹ̀jẹ̀ rí ẹ̀mí ọkùnrin ọwọ́ obìnrin ló wà. Obìnrin ló ní ilé. Táwọn olè tanra wa sọ àwọn ọ̀yà tó bá wá náà. Tó bẹ́ẹ̀ àwọn náà ṣe lògbè sáré tiwọn ọ̀tọ́ ni. Mo bá wo ṣe lónìí sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tó gbé yẹn bá ti mọ igi nǹkan tó ń ṣe. Wọ́n wò sí àwọn family bọ̀ kó mọ̀ sọ pé tí wọ́n sọ ọ̀dà. Ọ̀sán lè ṣiṣẹ́ kíyèsí.
0: Bẹ́ẹ̀ni.
1: Èèyàn kò gbọ́n kọjá àtọ́ sí yorùbá mọ́.
0: Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun mo dúpẹ́. Ẹ ṣeun. Oríṣiríṣi observation, oríṣiríṣi opinion, oríṣiríṣi ọ̀nà tí àwọn èèyàn ń gbé ọ̀rọ̀ gbà, ó sì ń yà mí lẹ́nu. Hello, ẹ kalẹ̀. Bá mi tán sọ̀rọ̀ sẹ̀múlẹ̀ kan, èmi náà ní experience kan tó jọ bẹ́ẹ̀ mọ́ bọ̀ náà. Hello, ẹ kalẹ̀.
2: Hello, ẹ kalẹ̀ o.
0: Ẹ orúkọ yín bíi tẹ́ ti ń pè wá sá.
2: Mo wà nílé ènìyàn pẹ̀lú fọ́nà.
0: Yẹ adúpẹ́ lọ́wọ́ náà.
2: Mr. Tajidin láti jíro ko Adéwọlé ọjọ́ ni léwé akẹ́lẹ́mi. Mo ń gbọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ. Ọkùnrin yẹn kò gbọ́dọ̀ kó mọ̀ mọ́ ṣerú ẹ̀ mọ́ o.
0: Ẹ jẹ́ ń bí níbèrè kan. Arákùnrin yìí ó ní ohun tóun fẹ́ràn láti máa ṣe ni bí ìgbà tó yẹ pé ọ́bì òun ni kóun máa dáná. Gbogbo ìgbà tóun bá ń dáná inú ó máa ń múnú òun dùn. Ṣáàni kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ni. Mo kàn ń béèrè ni
2: o. Àkó má ṣe bẹ́ẹ̀ mọ́ torí tó bá lọ ń ṣe bẹ́ẹ̀ yóò mú ní dídì rìn. Obìnrin yẹn gan kò ní ṣe hàn kan mọ́nú ilé tó jẹ́ pé ọkọ ni yóò mọ̀ sí ogun nǹkan tó bá yẹ kó ṣe.
0: Ẹ gbọ́ mi yé o. Arábìnrin yìí nígbà tí ọkọ bá ń dáná ọkọ a máa sọ fún pé àwọn nǹkan míì ìwọ máa lọ ṣe iná dídá yìí lákòókò yìí o èmi mo fẹ́ dá fi mí lẹ̀ nídìí ẹ̀ bó ṣe wù mí nìyẹn inú ilé wọn ni wọ́n wà kò sẹ́ aráàta kankan ò wọlé ká tiẹ̀ sọ pé káyọ̀ ti ìyá kúrò ńbẹ̀ kò sẹ́ni tó mọ ti ń ṣẹlẹ̀ nínú fámìlì yẹn culture àṣà tiwọn nínú fámìlì yẹn nìyẹn ojú wo lẹ sì tún fi wò. Ṣé kó má.
2: Ẹ mọ̀ pé tó bá pẹ́ tó bá yá àwọn èèyàn ó mọ̀ náà ni àwọn ọ̀rẹ́ tàbí àwọn ẹgbẹ́ wọn á mọ̀ fi bu inú ilé pé nǹkan tó ń ṣe yẹn ò dáa. Ó jẹ́ kó mọ dáná ẹ̀. Ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ nìyẹn o.
0: Ó dáa ẹ ṣeun.
2: Mo ń pè láti ìdíròkọ Adéwọlé ọjọ́ ni léwé.
0: Láti ìdíròkọ ẹ ṣeun. 0705-5000-949 0809-7000-949. Ọ̀rọ̀ sẹ̀mú tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn ó mú mi rántí nǹkan kan. Àwọn kankan bẹ tó yẹ kébí ẹ bá ń sọ kò sọ̀rọ̀ tìjú ń bẹ̀. Béèyàn bá gbéyàn wájú mi ní ìsìn pé kí n gun ìmọ̀ọ́gún. Ìmọ̀ọ́gún kò sí à ń dojú fọ̀rọ̀ fọwọ́ bojú sọ ń bẹ̀. Ìmọ̀ọ́gún mo lè gbìyànjú o kí n gbìyànjú kí n fi ṣe tọkùnrin pé yà à ń gun at the end of the day. Bí ó ní kókó bíi méjì bíi mẹ́ta. Ń gun náà ni ń gbìyànjú àmọ́ pé ó wá pẹ̀lú ìrọ̀rùn yẹn rárá. Kò sì sí ohun tó jẹ́ orí bẹ́ẹ̀ ni pé bá mi náà fi bà ń jẹ́. Bá mi ni èmi ní gun yan ìkùnsẹ́ tí ó gun. Àwọn ni wọ́n gun fúnra wọn. Bálejò bá wá wọlé sásìkò náà pé ẹ̀yin ilẹ̀ ń gún yán ni ìyàwó yín ò gún yán ni. Ó fẹ́ jọra wọn àbí àmọ́ lórí yán nìkan leléyìí. Hello, ẹ kalẹ̀.
1: Hello.
0: Ẹ kalẹ̀ orúkọ yín bíi tẹ́ sí ń pè wá.
1: Lẹ́ẹ̀kan sí náà ni èmi ni mo ti pè lákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀.
0: Ó dáa.
1: Ṣẹ̀rí lọ́sàn-án yìí. Ohun ìní. Pé kí n jẹ ọbẹ̀ tí wọ́n fi tọ́ wa dàgbà. Mo sì fi ọbẹ̀ yẹn. Mo ṣe tẹ̀mí lọ́rùn. Tó ti yé.
0: Bẹ́ẹ̀ni.
1: So ìyẹn ò sọ pé ìmọ̀ wa ṣe ní ojoojúmọ́. Tó ti yé.
0: Ó yé mi.
1: àwọn àgbàlagbà sọ pé ohun tó ni ohun ló ni ohun ọkọ okun ọrùn kò yẹ díẹ bó ti lè hùn pé ó fẹ́ràn ìyàwó ẹ̀rì tó tàbí kó máa wù ú tó àwọn àgbàlagbà sọ pé tọmọdé bá ti tó lápò yóò lápò ni ó ti níyàwó ó fi ṣe yẹn lẹ̀ fún ìyàwó rẹ̀ ni kí kò bá fẹ́ kí ayé ó bóhun tó mú ẹ síbò míì and then ṣe rí àwọn obìnrin tá à ń kó kí wọn yẹn àwọn obìnrin tá à ń pè láwọn obìnrin ìyàwó ìyàwó wáyé tí wọn ò bá ṣọ́ra wọn á sọ kí ni ẹ díẹ tó ẹ ní o wọn ò ní rí gẹ́gẹ́ bí àǹfààní mọ́ ṣé ń gbọ́ mi fà
0: ó yé mi ó ń gbọ́ yín
1: wọn obìnrin yẹn lè máa rí bí àǹfààní tí ó ti wá rí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ pé tó dáàdì wa ẹ lọ dáná ìyá bàbá alágbájá ẹ lọ síbẹ̀ àǹfààní ló sì fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di ẹ̀tọ́ torí náà ó kí kọkùnrin yẹn kó padà ń bẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan máa ń wáyé bẹ́ẹ̀ ẹ̀kọ́ yẹ kó jẹ́ gbogbo ìgbà bẹ̀rẹ̀ náà ló pè láti rú wa o.
0: Ọ̀dà ẹ ṣeun. ọ̀rọ̀ yẹn kẹnu gan-an gidi tàbá ní ká tún fẹ́ lójú dáadáa ọ̀rọ̀ yẹn kẹnu ẹ̀ló ẹ̀ kalẹ̀.
3: ẹ̀ló
0: yẹ sà.
3: Nígbàdí ọkọ̀ ìyàwó dé ó bá kéèrè tó jẹ tòun fọ ìgbà tí ló fún un lánàá ló bá níjà tí wọn tẹ yìí o. Ṣé ẹ rí obìnrin fún ọmọọrọ sọ ibi tó gbé dáyẹyẹ rẹ lóògùn ní dáa wá ti ṣe kò ní ṣe kankan mọ yọ sọ di iṣẹ rẹ nígbà ìgbó kan ṣe ó wù láti máa ṣe ni yọ wàá sọ di permanent work ẹ ọmọ ṣe wí ẹ o kò dá o.
0: ẹ ṣeun. Ibi tí mo ti ń sọ wípé ọ̀rọ̀ yìí ó deep gan o ni wípé kinní kan bẹ tí àwọn olóyìnbó máa ń pè ní hasty generalization nínú philosophy léyìn tó túmọ̀ sí wípé béèyàn kan ṣe ń ṣe nǹkan kò túmọ̀ sí pé bó ṣe rí ní gbogbo bí nìyẹn o léyìn tó túmọ̀ sí pé bí obìnrin kan ò bá mọ̀ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ láti dáná ní ìhùn náà tó tún wà subject sí argument mi

0: oju wo leyin fi wo jare tori eni ti oro kan yi ohun na mo gbo gbogbo e ni isin ohun to dun to je dun okan re lo so sita gbogbo eyin ten gbiyanju ati pe si ori number ti won gbe yi e pe sori number mi be ni e le pe sori 0705 50949 tabi 0809 70949. Àwọn nọ́mbà tẹ́lẹ̀ pè sí nìyẹn +234 906 2949. Ó dàbí pé ìyàn wọlé. Ẹni tó ń pè pẹ̀lú 6688 tó parí nọ́mbà yín ẹ pè sórí nọ́mbà mi. Hello, ẹ kalẹ̀. Ẹ kúrò nídìí rédíò yẹn jọ.
1: Hello.
0: Hello, mo wà pẹ̀lú yín, ẹ kalẹ̀ sà.
1: Ẹni àwọn sí láti lónìí.
0: Láti olómi.
1: Ẹni bó ti dáa tú. Ṣùgbọ́n wà ń bẹ̀ o.
0: Ṣùgbọ́n wo ló wà ń bẹ̀?
1: Ẹni tẹ́lí bí a bá ti wọ́n rántí, mo ń sọ dojú ṣe o.
0: Ẹ kúrò ní rédíò yín o.
1: Mi ì sí ibi rédíò rárá.
0: Ó dà, mò ń gbọ́ yín.
1: Mo ń sọ dojú ṣe wọn. Tí ẹ bá máa wọ́n pọn mi, n jẹ́ tẹ̀lá ìbáwọn pọ́n rẹ̀ ẹ̀ fi dọ̀tá wọn. Ó máa jẹ́ ó máa láa kọjọ́ jẹ́ kọ̀ọ̀kan. Ìráwọ̀ kí ni mo ṣe ń ojú fún àwọn ènìyàn wa lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn gba sùúrù. Èmi ò fara mọ́ kọ́mọ̀gbà tí wọ́n dàá sí máa. Báwo wo fẹ́ dáná kó dáná fún ara ẹ̀ kó jẹ́ jẹ́ ti fún ara ẹ̀ ni? Bí ọ̀sọ́ ni kúkú tó bá yá.
0: Ó dà, ẹ ṣeun, ẹ ṣeun. Hello, ẹ kalẹ̀.
2: Hello, ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ màá mi, mo fẹ́ kóbìnrin ó pè wọlé.
2: Ẹ fún ètò.
0: Ẹ ṣeun, ẹ ṣeun.
2: Kàṣí tí ẹ̀fẹ̀ mo ní bàjẹ́ o.
0: Àṣẹ.
2: Ẹ lè mọ wá o.
0: Àmì.
2: Kò sí nǹkan tó bá dì ní tí wọ́n bá já lọ.
0: Ẹ kúrò níbi rédíò yín o, ó ń dún padà, yóò já o. Ó sì dùn mí pé ó dùn mí pé kọ́ọ̀lù ń já. Ó fẹ́ kóbìnrin ó pè wọlé. Kọ́mọ̀gànjọ́ ọkùnrin nìkan ni ó máa pè. Ẹ jẹ́ ká wo ojú tí àwọn obìnrin náà fi wò ó, ojú tí ìyàwó fi wò ó, ojú tí ìyá fi wò ó. Àti pé ẹ má jẹ́ àgbàgbé pé ọ̀rọ̀ ìyá ń bẹ ń bẹ̀ o, torí ìyá rẹ̀ ní fi. Tí ò bá sí pé tí ìyá ń bẹ ń bẹ̀ ni, bóyá kò bá tiẹ̀ mọ́ ti sọ síta gan rárá. Ìyá ìbákan a máa rú má ṣọ tí ò ní hàn a máa dá nǹkan wọn kò sẹ́nu tí ò kúkú mọ̀. Hello, ẹ kalẹ̀.
2: Hello.
0: Ẹ kalẹ̀ mọ̀. Ó dà.
2: Kò sí nǹkan tó bá dìde kó bá
0: ẹ
2: pẹ̀. Kó máa dọ́ọ̀jì táwọn ọmọ rẹ.
0: Kó máa ṣe kí ni?
2: Kó máa dọ́ọ̀jì táwọn ọmọ rẹ. Kó dọ́ọ̀jì táwọn òbí ẹ̀.
0: Táwọn òbí ẹ̀ kan máa ń mọ̀.
2: Bẹ́ẹ̀ni kan máa ń mọ̀. Kò sí nǹkan tó bá dìde wọ́n ẹ̀ pẹ̀ ni.
0: Kódà ẹ ṣeun.

0: gẹ́gẹ́ bí màámi tán pè wọlé ní ìsìn ṣe sọ wọn ní kò sí tó báàdì ń bẹ wá bá ń kàn sí wọn. Hello, ẹ kalẹ̀ ẹ kún bí rédíò yín ariwo wà ń bẹ̀.
1: Ẹ kalẹ̀
0: yes ma. Kí lẹ̀ pé?
1: Ṣẹ̀rí nǹkan tí ìrẹ́ ń ṣe. Kó má jẹ́ káwọn òbí ẹ̀ máa mọ̀ sí i, kó káwọn òbí ẹ̀ bá ti dé, kó má ṣòkò òbí ní ìdáná. Ìtàn wọn á sọ pé ó máa di permanent work fún rẹ̀ bẹ́ẹ̀ o. Nǹkan tó wọ̀n ni ṣe bí ìyàwó kó máa sọ síbẹ̀, kó máa bá mú bá, kó máa bá mú àwọn akọ́jú tó bẹ̀ jì sọ. Kó sì nǹkan tó bọ̀ nínú ẹ̀ ọkùnrin yìí láìka ọmọ mi jẹ́ pé ó máa ń sọ fún mi pé òun ò fẹ́ jẹ kì í ṣe máa kóhun ra nǹkan tó máa sì fara òun. Tí mo rẹ̀ ń bẹ̀ bá máa rè nígbà tí wọ́n lára kò sí kò tó burú nínú ẹ̀. Àwọn òbí rè ní kankan bí ẹnìkan tí bá rí ọmọ mi nípò yẹn tó dẹ̀ níyàwó èmi náà lòdì sí. Torí náà lọ sí jẹ pé tí àwọn òbí ẹ̀ bá dé lọ́jọ́ yẹn kò fi ọjọ́ yẹn sílẹ̀. Tó bá rùn ṣe bí ṣe dojúmọ́ náà ló máa dáná ni.
0: Ojoojúmọ́ náà kọ̀.
1: Ìṣẹ́gi ló ń dáná fún un náà. Ọjọ́ tó yẹ bá wà fún un láti ṣe tó bá rùn kò ṣe àti tó rí ilé wọn ni. Ìyàwó ọ̀dọ́ máa ṣe àwọn nǹkan mí lọ. Ojúkan tó burú o.
0: Ojúkan tó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí
1: ẹṣẹ̀.
0: Gẹ́gẹ́ bí màámi tí wọ́n pè wọlé ṣe sọ wọ́n ní kò sí tó burú nínú ẹ̀ pé kọ́kàn máa háìdí ẹ̀ fáwọn òbí ni káwọn òbí tó bá jáwọn náà ni ojú àwọn náà ò ní gbà. Hello, ẹ kalẹ̀ mà orúkọ ẹ ti padà wọlé ẹ kalẹ̀. Ọ̀dà kí ni ẹ̀yin rò sí? Irọ́ ẹ má generalize ẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan. Ẹyin
2: rédíò.
0: Ó dà.
2: Rédíò ṣáà má ti lọ. Tó ti yé ọkọ mi ló kọ́ mi ní Èkó fífẹ́ olóòsè. Ọkọ mi á sọ fún yín pé kóun ó di ẹyin ó ẹ̀ẹ̀mí bá di ẹyin láyéláyé lórí àdẹ́yìn tí gbogbo owó ìjẹ ni. Kọ́ wa bá ń bẹ̀ kọ́ wa sọ pé mo lo oògùn fún fi mo ṣe jẹ́jẹ́ bù. Kò sí nǹkan tó burú bẹ̀ ọ̀dàdì ọgbọ́n èmi ò rí nǹkan tó burú bẹ̀. Ìgbà míì gan-an máa sọ pé òun lòun máa ṣe bẹ̀ kémi ó rùmànà. Ìgbà náà máa sọ pé òun lòun rùmànà kémi ó ṣe bẹ̀. Omi èmi ò rí nǹkan tó bá dì bẹ̀.
0: Ẹ ṣeun. Láìkí bí a ṣe ń gbé ọ̀rọ̀ yìí nǹkan tí mi ò kàn fẹ́ ni ẹ má jẹ́ generalize pé gbogbo ọkùnrin àbí gbogbo obìnrin irọ́ ìyún èmi ò ní faramọ́. Hello, ẹ kalẹ̀.
3: Hello sir.
0: Orúkọ yín bíi ẹ ti ń pè.
3: Láti mẹ́rin dínà ṣe mo pẹ̀lú ẹ̀kọ́.
0: Ó dà.
3: Ọ̀yá lójú olúwa fẹ́mi. Ṣé rí ọ̀rọ̀ yẹn? Ọ̀rọ̀ tó kẹnu ni.
0: Bẹ́ẹ̀ni.
3: Ṣùgbọ́n ṣé rí aṣọ pé kí ẹ mọ èèyàn lọ́wọ́? Tọ́mọ ti dọ́tẹ̀ ọmọ ọmọ fẹ́ tẹ̀sí nígbà tí bẹ́ẹ̀ni ẹ ṣe ń dáná fún ìyàwó ẹ̀ yẹn. Tí kò bá sí àwò lójú ìyá rẹ̀ tẹ́pọ̀ jẹ́ ní kọ̀kọ̀. Tó pamọ́ ìyá ò ní sọ̀rọ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Kí ẹ máa ṣe tó bá pamọ́ ní kọ̀kọ̀ fún obìnrin ni fún ìyàwó ìbú ìwà ń bá dáná ni o. Kò sí ẹni tí ó rí bí ìrẹ́ òde tó rí fún bóyá gbẹdá sí ìrẹ́ òdùn. Wọ́n ò lọ ti lórí ẹ ni. Òtú bá jẹ́ ni pé ní kọ̀kọ̀ obìnrin tí bá rè balẹ̀ pé ntí ẹ̀ bá ti lè mo sọ lẹ́yìn pé ntí ẹ̀ bá ti lè parí tóbi ẹ mọ bẹ̀rẹ̀ rẹ̀. Tó tẹ́ bá fi lè bẹ̀rẹ̀ rà ẹ padà parí ẹ̀. Níjọ́ tẹ́ ẹ̀ bá ṣe fún mọ̀mú ìbínú lọ àwọn òṣèlú pé lẹ́nu kẹ́ ẹ ṣe. Wọ́n ń ṣẹlẹ́ pé ńgbà tó bá wù yín lẹ ṣe. Àwọn òṣèlú pé lẹ́nu kẹ́ ẹ ṣe òkè sí ìgbà tí ìyàwó rẹ̀ ní àdáde o ẹ bá han ewé du òkè sẹ́yìn ọ̀kan mẹ́rin gbóyó dùn wọn. Àbúrò mi ní òkò ní gbóhùn ewé du wọ́n padà sọ. Kéde tó burú. Àwọn òkìṣẹ́ ìfẹ́ ò ṣe é fi pamọ́ ìfẹ́ ò ṣe é pamọ́ ìfẹ́ kò ṣe é fi pamọ́ bí wọn ní kọmọ ìfẹ́ ọkọ ìfẹ́ ò ṣe é fi pamọ́ because ó lọ́ọ̀dọ̀ ló fi máa ṣe.
0: Bẹ́ẹ̀ni.
3: Ìfẹ́ ò ṣe é fi pamọ́ káàdì tẹ́ ẹ bá fẹ́ràn wọn tí wọ́n gbé léjú tẹ́ àwọn ọmọ rẹ̀ lọ́pàá àgbèrè rẹ̀. Kò ṣe é fi pamọ́ tí o kò sí bí ẹ kò ní o ṣe níwọ̀n síta tí o máa jọ ṣe ń kọ̀kọ̀ fún ara wọn torí ìjàwọ̀ ìpadà fi lọ nígbà tó yẹ kó fi lọ. Lẹ́yìn ìkan sọ̀rọ̀ kọ́lẹ́ ẹ̀kọ́ wọ́n ní ẹni yẹn ọlọ́bàyàwó ẹ̀ ń ṣọ́ọ̀bù wọ́n ní ìjọba ìdílé wo o ṣe wọn bá mi tẹ́ba o tí o bá sọ ń tani. Ṣé kò ní o ti bá ṣe tí wọ́n máa mọ̀.
0: Bẹ́ẹ̀ni kò sẹ́ni tí ó mọ̀.
3: tu wa mu ki obirin o ki won tema won se fa ye gba sebo to ati bi so won do tele ni ko te pe to le pamu awon ko si wa nu won o te ko won pamu tu won ni so le won si ta fun e ti won je mo rin ajo won la yara won ko we to te mu wa o lagbara de o
0: o ni agbara
3: o rata
0: e seun e seun e seun ejo e ma sire oro yi ni agbara ka mo paro ori oju ti onikaluku fi wo opinion onikaluku o yato gidi nbe nitori ba se nse nle mi re o yato si ba se nse nle elomi o ati pe ta ba wo generation si generation generation awon odo asiko yi ah mewa nsele ni abe urule o teni keni o manta hello e kale hello hello oh hello emi ati ore mi kan so lenu jo meta yi o so wi pe mommy ohun ko fe dojari ni pe mommy o dojari o oni amo mommy ohun won fe de ojari won fe moye ti won ta nkan loja so di daddy ohun olopa daddy ohun si daddy ohun ba ti won bo nle lati bi ise lale daddy mommy ohun ni o send nkan ti daddy ohun ra bo wa daddy won wa ya soja yo wa ara gbogbo to ye kan ra yo wa dele mommy won wa se nkan ti daddy ohun ba ra ki se ke da mommy ohun lo ja nlo raja ke obirin ni mo lo ja daddy tohun ni mo raja loja hello e kale hello hello ah won gbo yin o teyin ba n gbo mi

0: Hello, Ekale.
1: Ekale.
0: Ekale, sir.
1: Yes, sir.
0: Yes, sir. Mung boy.
1: Eri. Ni awon ya John. Awon lo dun si ba. Awon ta ba ni nisin. O ya to si awon o. Hello.
0: Mo wa pelu yin, mung boy.
1: Fa pere. Ko yin ti awon o le. Ke me se wa na pe. Ọkùn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ fún obìnrin kọ́ máa ṣe dára fóbìnrin. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń ta ẹ̀ àwọn ọmọ ọlọ́gbọ́n wọn ọgbọ́n kankan. Nítorí bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ yanjú ẹ̀ ni. Pápọ̀ ẹ̀ ilé tí wọ́n sàn kalẹ̀ ní tọ́lá wọn fa kanga. Nítorí tọ́lá ti bá wọn fa wàhálà ti dé nù. Ẹ jẹ́ mọ̀ pé díẹ̀ díẹ̀ ni máa ń bẹ̀rẹ̀. Nígbà lágbáyà náwó rẹ̀ kan, ibì kan ló ti bẹ̀rẹ̀.
0: Ṣé ẹ lérò pé bóyá communication lè tún wọlé ngbà mí wípé ohun tí mò ń bọ ṣe yìí fẹ́ mo fi ń bọ ṣe o àbí kí lè.
1: Ẹ jẹ́ fún yín nìkan. Bàbá àti ìlú wà nínú kọ̀ǹdíṣán wà ní kọ̀ǹdíṣán. Mo ń bá a gbálẹ̀ bá a sì gbá. Ibo òbí máa tán. Ó sọ fẹ́ sọ yúṣe mi. Àìdá mo fi dọ́gbọ́n ìyẹ̀lẹ̀. Àyàn ń kọ́. Ọwọ́ ń gba sùúrù.
0: Ogbasuru ẹṣeun. Oníkálukú ń sọ̀rọ̀ wọ́n sọ pé ẹ báyìí àwọn ti experience báyìí yẹ́lẹ̀ bákan. Ìdí tí ó fi ẹjẹ́ ń lọ experience ti tèmi náà. Dádì mi fẹ́ràn kí wọ́n máa gbálẹ̀ ẹnu ilé. Wọ́n fẹ́ràn kí nǹkan máa mọ́ tóní gidigidi. Débi wípé bí wọ́n bá wọlé ní ìsìn wọ́n bá iyẹ̀pẹ̀ kékeré kan lẹ̀ wọ́n sì gba gbogbo inú ilé. Ṣé wàá rárí àsìkò tí wọ́n fúnra wọn mú ìgbálẹ̀ òun páwọn fẹ́ gbanú ilé òun. Kò sóhun tọ̀hún nínú ilé tó tó lè gba ìgbálẹ̀ yẹn lọ́wọ́ wọn. Kò sí ẹni yẹn. Torí ohun tí wọ́n sọ ni pé ṣé ẹ̀yin ò mọ̀ pé ilẹ̀ yẹn dọ̀tí tẹ́lẹ̀ lẹ́ẹ̀ gbà àbí. Mo wá mú gbálẹ̀ ní ìsìn oṣù wa mọ̀ pé ó yẹ kó gbàgbálẹ̀ lọ́wọ́ mi. Wọn ò ní gbà ó. Káràtà kan wá wọlé lásìkò ohun tí mo dúró tí dádì mi ń gbálẹ̀ lọ́wọ́ kí ni wọ́n sọ. Kì í sì ṣe pé bóyá ilẹ̀ òun bóyá ó dọ̀tí ká sọ pé níwòye tèmi pé ó dọ̀tí lọ títí. Àmọ́ wọn ní titi wọn, wọn ò kán fẹsẹ̀ kan yèpẹ̀ díẹ̀ báyìí. Wọn ò torí ti yẹ̀pẹ̀ díẹ̀ wọn ò gba gbogbo inú ilé ni. Lásìkò tán bá gbádùn ilé tán ẹni ọlọ́run ẹni ọba bí dáa. Ó wá jẹ nǹkan kan bóyá láìlọ́ọ̀nù àbí nǹkan kó sọ ọ́ lẹ̀ kí wọ́n rí ohun tó òun yóò gbọ́ torí ẹ̀ ǹjọ́ náà lọ́hùn. Ìyún example kan nìyẹn. Bẹ́ẹ̀ náà ló fi débi iyán ẹnì kankan ò lè gúnyán fún wọn. Wọn ìra yan jẹ́ ńta. Téèyàn bá gúnyán fún wọn ńta wọn kò ní tẹ́ wọn lọ́rùn. Nínú ilé kò sí bẹ́ẹ̀ ṣe mọ yán gún tó kẹ gúnyán fún wọn kò ní tẹ́ wọn lọ́rùn àfi kí wọ́n bá fúnra wọn gún. Wọ́n bá lọ meeting wọ́n máa ń lọ meeting wọ́n máa pínyàn kinní kan wọn ní jẹ́ wọ́n ní àwọn fúnra wọn làwọn fẹ́ gúnyán àwọn. Ohun tí ò jẹ mọ yán gún náà nù kọ́lọ́run ó ṣàánú. Àbí mo máa ń gún náà. Àwọn táràtà bá wá débẹ̀ tí wọ́n rí tí wọ́n ń gúnyán tèmi dúó. Ó pèrò ọkàn wọn ni pé ẹ ń bọ́mọ yìí jẹ́ ni àbí nǹkan kan. Ó lè irú nǹkan bẹ́yẹn lè wà applicable náà níwòye tèmi sínú ilé láàrin ọkọ síyàwó. Níwọ̀n ìgbà tí ó bá ti jẹ́ pé nínú ilé ara wọn ni ọkọ yóò sì complain ẹ jẹ́ ká underline ẹ̀ o. Torí pé ẹni tó bá sì fẹ́ẹ́ dá sí ẹ sì lè dá sí àmọ́ ohun tèmi rò nípa rẹ̀ ni mò ń sọ yìí. Ọkọ yìí personally family wọn lele the nuclear family father mother and children. Nínú ilé wa lábẹ́ òrùlé títí wa òfin tó wà níbí ni wípé lèmi ń tèmi o. Níwọ̀n ìgbàkúgbà tí mo bá fẹ́ dáná gẹ́gẹ́ bí ọkùnrin mi ò complain. Mo ń dáná yẹn pẹ̀lú satisfaction. Ẹyàn kan wà níbẹ̀. Hello, ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀
0: orúkọ yín bí tẹ ti ń pè wá.
1: Samuel ló ń
0: pè. Ọ̀rọ̀ rèé kí lẹ rò sí.
1: Ṣé rí lórí ọ̀rọ̀ yìí. Ìdáhùn gbogbo wa ò lè bára mu láyé. Yorùbá náà ti sọ. Wọ́n ní ohun tó kọjú sẹ́yìn kẹyìn ló kọ sẹ́lẹ̀ mi.
0: Bẹ́ẹ̀ni.
1: Irú ọkùnrin yẹn yóò mọ̀ gbọ́ ètò yìí èyí tó bá fi ṣe ìkọ́kọ́ inú ẹ̀ yóò mú. Torí Yorùbá bọ̀ wọ́n ní inú ilé ẹni la ti ń jẹ kútó onídodo. Ó túmọ̀ sí pé kò sí téèyàn ò lè ṣe nínú ilé ara.
0: Lábẹ́ inú ilé ara rẹ̀.
1: o se nti o le se
2: mm
1: yo ba na tun wa lo won tun bo won ni won ni ipe peju ni alafila to ba ti koja ha ipe peju ti de baba se se
2: mm
1: to ti la ti pe bi o ba se na ko mo tun se la se ju
2: iwon tun won si
1: iwon tun won si lo da ki se pe ko wa pe di
2: iṣẹ́ tiẹ̀
1: kó wá mọ̀ sí pé wá di wípé ṣe mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan
2: ẹjẹ́ ń wo
1: èèyàn kan tó nígbà iṣẹ́ ó máa ń bá ibi tó ti ń ṣiṣẹ́ ìlú ọbẹ̀ máa ń pọ̀ ní ṣáìdì ibẹ̀ ó wá máa ń bá ìyàwó ẹ̀rọ ìlú ọbẹ̀ wálé ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ọjọ́ tí ò ra ìlú ọbẹ̀ tó wọn àtọ̀rẹ́ ẹjọ rẹ̀ tí ò ra ìlú ọbẹ̀ ìgbà tó délé ìyàwó ń challenge ẹ̀ wípé kébí ẹ mọ̀ pé ẹ̀yin lẹ máa ń rà wá kílódé tẹ́ ẹ̀ lè rà wá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́rọ̀ bẹ́ẹ̀ yẹn lójú ọ̀rẹ́ ẹ̀ tán jọ wáyé
2: lójú ọ̀rẹ́
1: ẹ̀ ń tẹ́ ṣe yẹn ò dá o ṣé akáwá ṣẹ̀ṣẹ̀ padà lọ rà á ni ìtẹ́ ẹ mọ̀ pé ẹ̀yin lẹ máa ń rà á ṣẹ̀ mọ̀ pé ìfìlà rẹ̀ ti kọjá ìpé ìpéjú nìyẹn
2: ṣẹ̀ mọ̀ pé
1: ó ti di bàbá ṣe
2: òkú nìkan ṣẹ̀ mọ̀ ojú àkọ́kọ́ ni pé lákọ̀ọ́kọ́ arákùnrin yìí ni mọ̀ ń rà nítorí pé èlò pọ̀ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ́jọ́ tá à ń sọ yìí ìjọ sọ fún ìyàwó ẹ̀ pé lónìí mi ò ní rà wálé
1: kò sọ fún ìyàwó ẹ̀ wípé òun ò ní rà wálé
2: ìyún ení
1: ṣùgbọ́n ó ní rí sí tí ò fi rà wálé nọmba wa ó ní bó jẹ́jẹ́ bí ẹ̀sìn anẹ́sẹ̀ tó ṣe ó ní òun àtàwọn ọ̀rẹ́ táwọn jọ ń bọ̀ òun àtọ̀rẹ́ ìtọ́jọ́ ń bọ̀ òun ò tiẹ̀ rántí bẹ̀ tó bá jẹ́ tó obìnrin tó nílà káyè ni
2: kò ní sọ níwájú ọ̀rẹ́
1: ó lọ sí alẹ́ ọ̀rẹ́ lọ ká tó fà bọ̀ wá bẹ́ẹ̀
2: bí ẹ bí tí mo fẹ́ gbé ìgbà nu
1: bẹ́ẹ̀ tó túmọ̀ sí wípé ọkọ yẹn ti ṣe láṣẹ jù ó yẹ kó máa fi ìwọ̀ntúnwọ̀nsì sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan
2: kò
1: yẹ kó sọ orí àwọn nǹkan yẹn téèyàn bá máa ń ṣe nǹkan fúnra rẹ̀ pé tí mo láìpẹ́ láti máa ṣe kinní yìí tó bá ti pọ̀ jù kò dáa obìnrin gan ó rì láàṣì ẹyún ẹni tó yẹ sọ pé òun máa ń bá ìyàwó òun gbálẹ̀ yẹn ó ń báyà àárọ̀ ló tètè máa ń jí kó tó lọ sí ẹbí ó ti gbálẹ̀ ọjọ́ tó bá wíìkì tí ò tètè jí ìyàwó gan ó lọ mọ jí pé sẹ́ẹ̀ni gbálẹ̀ ni irú àwọn nǹkan tí obìnrin tí ẹ bá fẹ́ ṣe nǹkan fún obìnrin máa jẹ́ kó mọ̀ pé owó wù mí láti ṣe ni o mo lè má ṣe lọ́la o
2: mo lè má ṣe lọ́la
1: o kò jẹ́ pé owó wù sí láti máa ṣe ẹ jẹ́ kó mọ̀ pé mo kàn ṣe lónìí ni o mo lè má bẹ̀ ṣe lọ́la o
2: ìfẹ́ mo fi ṣe lónìí
1: o gbọ́dọ̀ mọ ni wà ní ìwọ̀ntúnwọ̀nsì so ìlú gángan wá ni tó kọjú sí ẹnìkan yìí ló kọjú sí ẹnìkan tóun náà ó dé wájú ta ó dé tó bá tún nìkan ó ṣe kí ni
2: kó mọ bí ó ṣe
1: dé ìlú ara rẹ pẹ̀lú àwọn àmọ̀ràn tí oníkálukú ń fún mi
2: ẹ ṣeun
1: mo ṣe ní ìgbà tí
2: ẹ ṣeun hello
3: sir
2: ẹ kaalẹ ma
3: ẹ kaalẹ o
2: yes ma kí lẹ́yìn rí sọ̀rọ̀ yìí orúkọ yín bí tẹ́ sí ń pè
3: ẹ rí ọ̀rọ̀ tẹ́ ń sọ
2: yẹn
3: gẹ́gẹ́ bí ọ̀rọ̀ aṣáálẹ̀ yorùbá wa ní ààyè
2: bẹ́ẹ̀ni
3: wọ́n ní ibi tá a bá ti torí ìdùn fún ẹgbẹ́ ẹnìkan kò fi bẹ́ẹ̀ tẹ̀lẹ̀
2: bẹ́ẹ̀ni
3: tó bá ṣe jẹ́ wípé nǹkan yìí ó wí ìṣùlọ́kàn rẹ̀ láti máa ṣe nǹkan yìí lójoojúmọ́ ni tó o ṣàwọn pé kí ààyè yẹn ó tó sọ̀rọ̀ kí àkọ́kọ́ tí ó kọ́kọ́ bá ń bẹ̀ nìyẹn
2: bẹ́ẹ̀ni
3: irú ìgbà tó ti tí wọ́n tí ìyá yẹn rẹ̀ ti lè sọ bá ń fún kọ́ bá ti ẹ̀rù ṣe irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ tó bá ti rí pé ìyá yẹn ń bọ̀ ó yẹ kó fi ilẹ̀ ni kó lọ bá ìyàwó ẹ̀ náà lọ́wọ́ dídí àní okòrègbè kan ni o gbọ́n lọ yanjú nǹkan tí mò ń ṣe
2: nínú yẹn
3: tó tí mò ń ṣe nínú kíkì yẹn o mo ká àtẹ́ǹdì sí mami o tó ti yé yín
2: bẹ́ẹ̀ni
3: tó ńgbà tó bá sọ bá ń kí ẹ hàn pé ìyá náà ò ní sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n ńgbà tó bá sọ wípé bí mami bá ti sọ wípé kíní kan ìwọ sọ fún wọn pé kí wọn gbélé erin kí wọn gbélé wọn ẹ hàn pé àkàtì ò dáa nìyẹn
2: bẹ́ẹ̀ni
3: àǹdẹ̀ bí ṣe ń ṣe lọ ijọ́ kan ọbẹ̀ tó ti yé yín ó náà ò báyà yóò wù lọ́kàn rẹ̀ ni wípé nǹkan yìí lè ṣe ń dọ́nà o kí ìyàwó ni ó rẹ̀ sí kí ó sì dùn lórí ẹ̀tọ́ rẹ̀
2: ẹ̀tọ́ rẹ̀ pé ẹ̀yin ló yẹ kẹ́ ẹ dáná lónìí o
3: ẹ̀yin lè fún wa sí ojúmọ́ tí ó rẹ̀ ní sí yóò rẹ̀ pàpàdé dáa lẹ́gbàtọ̀ báyà náà ni so te ba fa se nkan be yen gbogbo nkan eyan mo nse lati pa mo ni ase pa mo ni lo lo se kene gbogbo te ba tin se lati na sunka ija gbogbo ake yan mo ni fe yawo re ija gbogbo yan mo ba yawo re se nkan gbon bi te yan ba ti mo pe ni se kan ni ya na ko lo wa ni kan ni boya egbon kan tabi aburo kan na lo wa ti an wa le kan ni ti an wa le keji ti an wa le keta ba ti an ba be ti an pe awon na o ti gbe ti bo mi wi to ya ki lo de se je tun ba ya mo ti lori re awon na de fa ya wo gan ta ba je pe ya wo gan ba je ni to ba se kan ni lati ku ba ta ba ti mo mi pe ale go ti de ti family u din
2: o ye ko mo leto lati so pe babo e lo
3: e ya ni ma mi ko si bo si be ya won ba lo ta ko je po na ni o to pada si be
2: so awon pe inu ile asiri ninu ile won
3: ya mo pogbon se ni ko si bi ti wo ti se ru e mo pogbon ti gbogbo nkan ni o ba ni yen se je ni o lo ba ti se pogbon ti pa wa so fun mama re pe ko wo gbele won ya mo pe nkan jaye ni
2: gbogbo nkan jaye ni
3: ta ba so fun ka je pe ko gbele won ni nsin iya ti si so nkan ni yabi iya ba so fa won yoku ba won egbon ni ba won abro ni pe egbon ti ya buru ni se gbani poso ti e won ba won se ti e ti so yo ti lo pa ko ba ya won yen na ni
2: beni beni beni on ti yawo so won lo so
3: so ma to era to ma to oko ba ti so ti o ba da won le yawo na
2: ni yawo na ni nko mo dupe o mo dupe mo dupe eseun be ba se ndarapo mo wa ko ni 32 fm 94.9 se be te ngbo miliki express ri on ti e ngbo ti awon eyan da si lati aro o ni oko tin ba mi soro pe oun feran lati ma dana oun je dada koda ko oun to ni yawo gan ara awon kan to oun feran lati ma se ni ko ma dana love to test new recipe awonu new recipe lo dana fi de sobe loni fe ja gbigbe si lola oun feran ko ma try out tori oun to oun feran dada ni wa di po ti mari asa ati culture asa na ni to ti ni ko to mari won wa gbe wonu igbeyawo o feran ko tun ma dana na wa so fun yawo re yawo wo iwo ma lo fo so nti e abi ko ma lo toju omo tabi iwo ma lo nule abi iwo ma lo sese mi fi mi le si di onje yi ajo ayin

láti di pé ó ti ń rí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ó ti ìwọ náà ó ti mọ̀ bó ṣe ìwọ̀n túwọ̀n sí wọn ibi tí ó sì wọlé wá nù ṣùgbọ́n kò rí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ òun náà sọ pé ṣé wà comfortable pẹ̀lú kíní ṣé wà comfortable ṣá ẹ jẹ́ kí mi náà wá ràn yín lọ́wọ́ o ẹ jẹ́ kí n súnmọ́ yín ẹ jẹ́ ká gbogbo kíní wọ̀nyẹn sì wà ń bẹ̀ ìwádìí yẹ kí bóyá kò ní nǹkan kan tí ń ṣe ọkàn tó sẹ́lẹ̀ náà ní wo tẹlifíṣàn ìwọ wà nu kíchìn ọ̀ ń bọ́ ọgùn la o rẹ́rìn-ín ẹ̀rín ò kọ́ sí ẹni tí ó jẹ́ rẹ́rìn lórí ìdí èyí wọn tún wọn sí observation communication kájọ sọ kójọ yé wa pọ̀ kájọ sọ kójọ nítumọ̀ kájọ wo ohun tó wà nílẹ̀ fact kájọ gbé yẹ̀wò ohun tó pè wá kájọ wò ó bẹ́ẹ̀ ni àwọn nǹkan míì sì ń bẹ tó jẹ́ pé láàrin inú ilé lẹ́yìn tíjọ ṣe ẹ̀dá ẹnìkankan ọ̀tún gbọ́dọ̀ mọ́ ń ta torí kò síbẹ̀ ṣe fẹ́ explain fún wọn tó kò lè yé wọn kò sẹ́nu tẹ́ fẹ́ fi sọ kò lè wọn lè understand. Àwọn míì sì rèé ohun tí wọ́n ń ṣe nínú ilé títí wọn ó worst ju tí wọ́n ń complain nípa ohun tí ń ṣẹlẹ̀ nínú ilé tí yìí ń lọ. Tí wọ́n ń pè ní family ẹbí. Ohun tó ní agbára ni o ẹni tọ́lọ́run bá fún ní ọgbọ́n ìmọ̀ àti òye láti lè mẹ́bí pọ̀ láti lè gbẹ́bíró ní rí gbèrò. Ọlọ́lọ́mìn ohun tí ń ṣẹlẹ̀ tó ń complain sí nínú ilé pé inú ilé onílé òun mẹ́wàá lọ́nà ẹgba rẹ̀ ń ṣẹlẹ̀ nínú ilé títí wọn àmọ́ torí pé kò sẹ́nikẹ́ni tó bá wọn rí nínú ilé wọn ni ò jẹ́ kí àṣírí ó tú ni ò jẹ́ káwọn èèyàn ó lè sọ̀rọ̀ nípa tiwọn torí àwọn mú ní bòńkẹ́lẹ́ lọ́dọ̀ títí wọn.

ìwàbàjẹ́ tẹ́ ń wù fílẹ̀ ìwà ìbàjẹ́ tiẹ̀ ti pọ̀ ó ti kọjá làákàyè lẹ́nujọ́ ọlọ́run ṣàánú fídíò kan ni mo rí lórí social media lẹ́nujọ́ mẹ́ta yìí nǹkan tí social media ó dálẹ̀ agbára elon ní ká o arábìnrin kan sì mú ó sì mú igun ṣebí wọ́n ní àyípagún àyíjẹ́gún ni ó sì mú ẹyẹ egún ó sì dín lata ó yí i ní ata kò wá yí i lata lásán kó dáa jẹ ó wá ń wá ń jẹ wá ń kámẹ́rà ara rẹ̀ wá ń sọ pé ẹ ṣe bí kinní kan àwọn kan sọ pé ká mọ̀ jẹ́gún ni pé òun ló dùn wọ́n á ń jẹ́ ń fà jẹ lórí kámẹ́rà báyìí tún gbé ayé pé ẹ̀bọ́n ní ọmọ jẹ̀gún ni pé òun lòún jẹ yìí o ṣọwágun gẹ́gẹ́ mọ́ báwọn ó di wókowò

ń tó darapọ̀ mọ́ mi lálẹ́ yìí lórí miliki express. Dúpẹ́ ọpẹ́ ọ̀tán lọ́sẹ̀ tó ń bọ̀ látún láǹfààní àti padà. Agbésetán lọ dárúkọ. Àlùkò ṣetán lọ kò sọ. Lẹ́kẹ̀lẹ́kẹ̀ mi ṣetán lónìí lọ kẹfọ́n. Ogun mọ́lá ṣe tiẹ̀ níran Ìbàdàn ọba tiẹ̀ lọ. Ibù kú níran Ọ̀dọ́ ọba tiẹ̀ lọ. Ọwọ́ Olúṣàbí. Agbóǹgbò Àkàlà òun náà ṣe tiẹ̀. Níran Ẹ̀gbá nírè làárán tí wọ́n sá. Báyìí Ṣọ̀lá mo ṣe tèmi lónìí. Inú ayọ̀ ìdùnnú gbéga àti ìlọsíwájú mo fi ń lẹ̀ sí. Ìbílẹ̀ náà ní ti pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀ lọ́la Ilédùmarè. Ire lónìí orí yín àfirè. Ire o ẹ̀yin ara.

0: gbàdúrà angẹ́lì yẹn wá ó sì fọwọ́ kàn mí lójú mo dẹ̀ rí mọ̀ pé ìdí ìgbà tó bá ní nǹkan kan jáde nínú ojú náà. Ojú náà mo dẹ̀ I now saw the light.
1: The light.
0: The light.
1: And it's more clearer.
0: More clear.
1: Clap for Jesus.
2: Agbára Ọlọ́run.
0: The power of God.
2: Kó parí ogun tó.
0: Ó sì
2: lè péré mọ́. Lẹ́yìn ni mo jáwọ̀.
0: I entered unto so.
2: Pẹ̀lú àwọn angẹ́lì oríire.
0: With the angels of goodness.
2: Gbogbo ẹni sàmì.
0: I made our statement.
2: Ẹ̀sùn oríire
0: lónìí. Amen, you are blessed today.
2: Ayé ìlà jáwọ̀.
0: We entered unto life.
2: Gbogbo ìdààmú ọjọ́ tó pẹ́.
0: Every long time problem.
2: Ẹ máa gbiná dà.
0: Ẹ fire.
2: Ẹyin wàhálà tán ní òní solution.
0: No problem, they have no solution.
2: Ẹ máa gbiná dà.
0: Ṣé ṣe ṣe.
2: Yàtọ̀ Farubi
0: Ìdílákà. In the name of Jesus. Ohun olúwa tó ń sàrà.
2: Ohun olúwa tó ń mi agin.
0: The word of Lord has shaken with that.
2: Ohun olúwa tó ní ọlá
0: ńlá. The word of Lord has get well.
2: Ṣẹbi níwájú olúwa
0: yìí. Before this God.
2: Ní àwọn òkè yóò bí
0: ìjà. All this night like this.
2: Ẹ kórí sókè lónìí.
0: Lift up your head today.
2: Ẹyin ẹnu ọ̀nà.
0: O yi ń ge.
2: A fẹ́ fa àwọn ìṣẹ̀dájáde.
0: God to pull out some destiny.
2: Láti inú kòtò ayé.
0: From that evil pit.
2: A fẹ́ gbé àwọn ayé jáde.
0: God to lift up some life.
2: Nínú ìdè tó pẹ́. Bàbá.
0: Bàbá.
2: Nítorí orúkọ rẹ̀.
0: Because of your name.
2: A béèrè fọwọ́ ìtúsílẹ̀. Ní orí òkè Sioni,
0: ní
2: ìtúsílẹ̀ yóò wà, yóò sì jẹ mímọ́. Àwọn ọmọ
0: Jacob,
2: wọ́n ní ìní wọn.
0: Jẹ́
2: gbogbo ìṣẹ̀dá tó rí mi gbọ́ lọ́wọ́
0: yìí.
2: Níbi àdì ọmọ, àwọn ọmọ Israẹli àti ọmọ Júdà, àjùmọ̀ kó wọn níbẹ̀. Àwọn tó dì wọ́n mú,
0: wọ́n
2: dì wọ́n mú sísè.
0: Wọ́n
2: kọ̀ láti jọwọ́
0: wọn.
2: Ṣùgbọ́n olùgbàlà wọn lágbára ní gbígbà yóò gbà wọ́n àti láti gbà wọ́n.
0: Gbé
2: wọn jáde
0: tí
2: wọn sínú ògo
0: ìyẹn
2: ló jẹ wá o. Bàbá
0: alátìlẹyìn
2: ó ti fi ẹnu mi sí ọ̀rọ̀. Ó fẹ́ nu mi ṣàṣẹ. Oní gbogbo tá a bá ti ń sọ kó máa rí bẹ́ẹ̀ gẹ́gẹ́. Jẹ́ lórúkọ
0: Jésù.
2: Gbogbo ìṣẹ̀dá tó gbó mi.